0: dúpẹ́ lọ́wọ́ yín fún ìrọ̀ fẹ́ àárọ̀ yìí gba ọpẹ́ wa gba ẹ̀yin wa ogó ni forúkọ yín a ó máa yín o torí pé àmọ́ rírì inú ayé wa jésù kristi olúwa wa orúkọ mi ni àlùfáà mose adémọlá gbọpọlá ìwé samuel kínní orí ọgbọ̀n ẹsẹ̀ kẹjọ dáfídì sì béèrè lọ́wọ́ olúwa wípé kí èmi kí ó lépa ogun yìí bí èmi lè bá wọn òun sì dá lóhùn pé lépa nítorí pé níbí bá ìwọ bá ní gbígbà ìwọ sì gbà padà àdúrà mi fẹ́ nìkan ni pé gbogbo ògo tó sọnù wà á lé wà á bá lónìí lọ́sẹ̀ yìí lóṣù wà á bá wà á gbà padà wà á rí ògolo wà á rí ayọ̀ o ní kú o ní ṣìrìn ọwọ́ ayé ò ní ka àwọn ajínigbé ajínipá ajínita wọn ò ní yà sí ọ̀nà rẹ bí ibi báńbà níwájú ò ní bá bóńbọ̀ lẹ́yìn kò ní bẹ́ wà á dẹ̀ ṣe rere wàá padà wálé lónìí pọ̀lú ayọ̀ bẹ́ẹ̀ ni yóò sì rí ògo ni fọlọ́run lókè ọrùn jésù kristi olúwa wa.
1: Bismillahir Rahmanir Rahim Alhamdulillahi alladhi khalaqa kulla shay'in faqaddarahu taqdira wa abda'a ma khalaqa wa atqana ma sana'a ikmatan wa tadbira was salatu was salam al atamani al akmalani ala al habibi Muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi ajma'in amma ba'd akirawa ku jumatini pe assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu gaga bi isewa loni itama fi barawa soro ona ni pe man lam yatagadha قلبه بنور الإيمان فسيرى العزة في الأموال والأشياء لا بالإيمان والأعمال أكاومي gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti dá àwa mùsùlùmí bá a ti ń jí lónìí ọlọ́run ọba sí ọkàn ọmọ èèyàn ní ọkàn tó ṣe wípé ní òun náà máa ní bùkátà sí jíjẹ òun náà máa ní bùkátà sí mímu kí wá ní jíjẹ ọkàn kí ni mímu ọkàn òun náà ní àwọn nǹkan tí ó máa jẹ́ ìmánì tí ó máa jẹ́ ọ̀rọ̀ tí ó máa mú súnmọ́ ọlọ́run ọba tí ó máa jẹ́ ọ̀rọ̀ tí ó máa fọ ọkàn mọ́ gbogbo ọkàn tá a bá ti wá fún ní ìmọ́lẹ̀ ọlọ́run jẹ tá a bá ti fún ní ìmánì ọlọ́run ká gbìn sínú ọkàn náà gbogbo nǹkan tí ò tó nǹkan òun ni ó máa rí tí ó máa bàbàrà rẹ̀ yóò máa wá hàn níbi iṣẹ́ wa yóò máa hàn níbi iṣẹ́ wa bẹ́ẹ̀ bá rèèyàn ti ń jalè inú ọkàn rẹ̀ ni ẹ wò bẹ́ẹ̀ bá rèèyàn ti ń gbé nǹkan bẹ́ẹ̀ bá rèèyàn ti ń da nǹkan rú bẹ́ẹ̀ bá rèèyàn tọ́lọ́run tí ó kú láàrẹ̀ má bá ní má ba kíní ìjẹ́ aníkíní fi ṣèyàn ọkàn rẹ̀ ni ẹ wò lam yatagadha qalbahu bi nuril iman ọkàn tó bá mọ ọlọ́run tó bẹ̀rù ọlọ́run in tọ́lọ́run ọba fẹ́hun ni ibẹ̀lẹ́ ti máa rí ara rẹ̀ tí ó máa ṣe èmi náà ni ọmọ ìyá yín Muhammadul Ma'ruf Abiodun Abdul Malik Mudiru Daril Qur'ani wal Hadith Italimi Larabi wal Is.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: Nípa ìfàmì òróró yàn. Kí gbogbo èdè ó máa já. Kí ló jókòó ayé níwájú ògo olúwa? Gbogbo ènìyàn nínú ìlọrin àtàgbègbè ẹ̀.
1: Olúwa ti sọ̀rọ̀ o.
0: Àṣẹ ti jáde.
1: Pé kí gbogbo wọn péjú pẹ́sẹ̀.
0: Fún ìsìn ìbápàdé pẹ̀lú ìfọ̀rọ̀lóyà.
1: Fún ìlàjì ọdún.
0: Media Counter Service with anointing oil.
1: It's going to be mighty.
0: The hands of the Lord will fall like a rushing wind.
1: Ago méje òwúrọ̀ 7 AM.
0: Ọjọ́ Saturday.
1: July 11.
0: Ni pàdé àdúrà ìsìn ìbápàdé pẹ̀lú ìfàmì òróró yàn.
1: Gbogbo apáta lajọ nínú òróró titun fún àánú tuntun láti lè rìnrìn àjò ògo tuntun.
0: Lẹ́yìn tó kò tọ́ dún yóò fi parí.
1: Ayé àti gbẹgbẹ ọpẹ sì kú o.
0: Ìwọ ni kò dìde nílẹ̀ kájọ pàdé ní CSC Goshen District Headquarters.
1: Ti ń bẹ lẹ́yìn Monaco Hotel.
0: Ìyànà Sapati Gama ìpínlẹ̀ Kwara.
1: Yàrá àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń bọ̀.
0: Evangelist Larry Blessing.
1: Àtàwọn mi.
0: Evangelist Samson Dada.
1: Pẹ̀lú Evangelist
0: Bola Discovery.
1: Ló máa forí fọwọ́ Ọlọ́run sọ kálẹ̀.
0: Lábẹ́ke bàbá wa.
1: Wòlíì Fẹ́mi Dáìró jẹ́ bí.
0: Bàbá àníyanjú ẹ̀.
1: Tálífù 08324-0479.
0: Ipò wà níbẹ̀ o.
2: Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo kí Ọlọ́run tó dá ọ̀run ọ̀hún ayé. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ohùn mi. Níbi gbogbo tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé. Òní ni ọjọ́ Saturday, ọjọ́ kọkànlá nínú oṣù keje ọdún 2026. Gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi, àmì ni mo fẹ́ kó o ṣe níbi tó o bá ti ń gbọ́ ohùn mi. Báyìí ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí, ọfà tí ò jẹ́ kó dìde bí ìràwọ̀ lórúkọ Jésù. Ó yá ọfà yẹn báyìí náà jáde. Mo kéde rẹ̀ ní orúkọ Olúwa Jehova. Ọ̀run alágbára tó há sí tí ò jẹ́ kí àyànmọ́ rẹ dìde lórúkọ Jésù. Àánú tú ọ sílẹ̀. Mo sọ àsọtẹ́lẹ̀ ní orúkọ Olúwa Jehova. Ọfà alálọ́bọ̀ ti ń bẹ lágọ̀ ara rẹ tó máa ń lọ tó máa ń padà lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Ọfà yẹn gbiná. Mo kéde rẹ̀ nínú àtìmọ́lé alájọbí tí wọ́n fi ọ́ pamọ́ sí lórúkọ Jésù.

0: agbàdúà wo láàárọ̀ yìí. Ẹ jẹ́ kí gbogbo wa lọ́jọ́ pàdé ní CAC Goshenland eléyìí tó wà ní Sapati ní ọ̀nà Gánmọ. Ẹ wo Ọlọ́run tó dá ayé àtọ̀run ti ń dúró dé wa. Ó fẹ́ yí ìgbà padà, ó fẹ́ yí àyẹ̀mọ́ padà, ó fẹ́ yí ayé padà. Ẹ jẹ́ ká kẹ́ pé Ọlọ́run ó dá mi lójú ni pé bí èèyàn bá gbàdúà, àdúrà ń gbà o. If there is a man to pray, there is God to answer. Bẹ́ẹ̀ni tí ọkùnrin kan bá wà tó lè gbàdúà, mo sọ fún yín pé Ọlọ́run kan bẹ tó lè gbàdúà. Bí ọkùnrin kan bá wà láyé tó lè kígbe, Ọlọ́run kan bẹ lọ́run tó lè gbọ́. Àìlè kígbe wa, òun ló jẹ́ dàbí Ọlọ́run ò gbọ́. Ẹja jọ wá kígbe pé Ọlọ́run lónìí, káwá wo kan tí Ọlọ́run lè ṣe. Ẹja wá wo bíra tó lọ́run lè fayé èèyàn dá. Ẹja wá wo ìyípadà tó lè dé bá ọ. Ẹ gbọ́ gbogbo ènìyàn tí ẹ bá ń bọ̀, ẹ mú òróró yín lọ́wọ́, ẹ mú ìgbàgbọ́ yín pẹ̀lú ẹ̀. Ẹ̀mí Ọlọ́run ti ẹni sọ eléyìí, má bu alọ́là kó fi ọkọ rẹ̀ lẹ̀ lé. Dádì, ẹ̀yẹ má máa bọ̀ kẹ́ fi ìyàwó yín lẹ̀ lé. Gbogbo ẹ̀yẹ èèyàn tẹ́ ń gbọ́ mi, bí ẹ bá bọ̀ prógámù ìlọ́la, ẹ má fi àwọn ọmọ yín sílẹ̀ lé o. Ẹ jẹ́ kó wọ̀ sí yín dáadáa pé bí o bá dá dìde nínú mọ̀lẹ́bí ìwọ nìkan láàrin ọmọ mẹ́fà tí ìyá rẹ̀ bí ló dìde, àwọn tó kù máa já ọbọ̀ padà. Torí náà ní ọ̀la ọdún àárọ̀ yìí tẹ́ bá ti ń bọ̀, ẹ bú àwọn ẹ̀gbọ́n yín dání, ẹ pe àwọn àbúrò yín, ẹ jẹ́ kí gbogbo wa wá bá Ọlọ́run pàdé, káwa kígbe pé Ọlọ́run tó yí ìgbà padà, ó dá mi lójú. Bí àárọ̀ bá lè yí padà tó dọ̀sán, tí ọ̀sán yí padà tó di òru ní ọjọ́ kan ṣoṣo náà, ta ló wá sọ pé ìgbàre ò lè yí padà? Ìgbẹ̀rún yí padà, ó dìgbà òjò. Gbogbo ẹ̀rùn tó gbẹyẹ, ó dẹ̀ lọ pátápátá. Ìgbẹ̀rún rẹ lè tán, àìrówó náà lè tán, àìríṣẹ́ṣe lè tán, àìrí olóore àtàláàánú lè tán, àìrí nǹkan jẹ́ lè tán. Ìgbà rẹ lè yí padà. Ọlọ́run ni kẹ́ ẹ jẹ́ ká wá pè. Kò sí ẹnikẹ́ni tó lè ké pé Ọlọ́run nínú ìpàdé yìí tí ò ní rí ìyípadà. Ó yóyóyóyá kí lẹ̀ ṣe, ẹ fi ọtẹ fi ṣẹlẹ̀, ẹja múra, ẹja yọ pàdé. Aago méje ni pàdé yẹn máa gbéra sọ. Ó yá ẹja jọ wá kí pépé Ọlọ́run tó da ayé àti ọ̀run kí ìgbà ó sì yí padà. Mo gbàdúrà fẹ́nìkan tó lè ṣàmú òjò àánú tó dáwọ́ dúró nínú ilé yín lórí rẹ̀ kó bẹ̀ṣẹ̀ ní rọ̀ padà. Àwọn kan bẹ tó ń gbọ́ mi, òjò àánú kọ̀kọ̀rọ̀ mọ́. Torí rẹ̀ ni gbogbo kan ṣe nira. O rẹ ni tí ó ṣàánú rẹ, o rẹ ni tó lè ràn ọ́ lọ́wọ́. Gbogbo ẹni tí òjò àánú ti dáwọ́ dúró lórí ayé rẹ̀ láti àárọ̀ ìlọ, òjò àánú yẹn kó bẹ̀ṣẹ̀ ní rọ̀ padà. Gbọ́ o tó fi January lé tí o bá ohun tó lé ní February, March àti April tó lé ní May àti June tó bá. Nítorí pé o ti gbọ́ ọ̀rọ̀ tààrọ̀ yìí kó tó di July 17 lórúkọ Jésù, ó yá kó tẹ̀ ọ́ lọ́wọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi láàárọ̀ yìí, tẹ́ ń mú àmúbọ̀ rere, Olúwa ní sọ fún yín pé láti òní lọ, májẹ̀mú tó ń fọ àmúbọ̀ lórúkọ Jésù, májẹ̀mú yẹn gbí ládà. Bó o bá lè ó bá, bó o bá bá ó mu, bó o bá mú kò ní jábọ̀, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmì àmì àmì. Màmá retí yín, ẹja yọ pàdé ní CAC Goshenland láàárọ̀ yìí. God bless you.
1: Ọ̀rọ̀ ló ti gbọ́ láti ẹnu bàbá láre blessing láti orí òkè bàbá àbíyè. Gbọ́ ogun ayé rẹ ò lè withstand the anointing tó máa farahàn láàárọ̀ òní. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ o. Gbọ́, tó o bá gbòòrò, o ò lè gbòòrò. Tó o bá dẹ̀ ti gbòòrò, o ò lè gbé gbòòrò. Tó o bá dẹ̀ ti gbé gbòòrò, ìgbòòrò ni wàá máa gbé. Gbọ́ ohun tí bàbá Blessing sọ, ó ní tó o bá ti lè gbàdúà, wàá gba kámú. Ìwọ tó bá mọ̀ pé o fẹ́ gba kámú, dìde láàárọ̀ yìí, jẹ́ kí a jọ gbàdúà pọ̀. Ọlọ́run àánú yanjú ẹ̀, ó máa fàánú yanjú ọ̀rọ̀ rẹ. Ìlérí Ọlọ́run dẹ̀ máa ṣẹ láyé ẹ. Gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Olúwa fún ọmọ, rí i pé o tètè dé, torí ìwọ náà máa pọn nínú kànga àánú yẹn tí màá fi gbàdúà fún ọ kó tó kú òní orí ilẹ̀ yẹn. Ọ̀rọ̀ rí adayọ̀ tó o bá ń kọ́lé kan lọ lọ́wọ́ tó o rí pé o tí parí rẹ̀ bú yẹpẹ ilé yẹn, jẹ́ ká jọ pàdé ní ilẹ̀ àníyanjú ẹ̀. Ọlọ́run tó máa yí ìgbà padà, ó máa parí ilé yẹn. Oṣù àṣepé ló wà yìí, agbára àṣepé, ó dẹ̀ máa wo ayé rẹ. Ọkàn rẹ̀ á balẹ̀. Mo sọ tẹ́lẹ̀ sí ọ ni oruko Oluwa Jehovah anu oju ojo to ma mu yi pada de ti oro re a fi dariyan jiyan ti gbogbo aye ma bere pe se iwo ni abi iwo ko loruko Jesu anu yen o ya o wo aye re wa be go de se ma ri ko ni yi pada enikan ni ibo la nbo laaro yi Christ Apostolic Church Goshenland ile anu yanju e o wa leyin Monarch Luxury Hotel ni iyana sapati awon kan mo si Miriam Hall iyana sapati idojukoju Olororo Estate Gomo Road Ilorin Kwara State to ba je amoyo lo ti nbo to ba ti koja iyana afon so pe Miriam Hall lo ti fe duro waju be to ba ti duro nbe bere lowo gbugbu awon lokada to wa nbe pe ile anu yanju e ni ohun lo ko si eni ti o mo be to ba nbo lati ona Ofa Garage to ba ti koja maji asunra wa iwo sa so pe Olororo Junction lo ti fe duro ati Miriam Hall bo won bi oduro nbe bere pe ile anu yanju e lo nlo won jiwe be fun wa ti ti ma ri ogoro eyan to ti nwo be wa bi Oluwa ti nbe ti e mi e wa anu anyanju oro re mo fi esin tabi asa dara re duo loni rara o gbogbo eniyan l'Olorun mi si mo de mo pe eri re ma ye iwo na leri wa darapo ma won to soro eri re o ma daju loni o le pe ni sori number 08032404977 is 08032404977 iwo na si le san re majemu re bi Oluwa ti nbe ti e mi e wa adua re gba nikan ko lo so fe nikan pe lodun yi anu yanju e o dabo
2: ni gbogbo iseju ati wakati le o fi ma gbadun ojulowo awon eto ni ile ise ti wa ko si asadanu ninu awon alakale eto ni ikoni ti e ti mo bi eni muwo Diamond 88.7 FM e lo fokan bale bo ba je leka ere idaraya ifikuluko leka amuludun ere onise ati awon orin aladidun fun igbadun ti yin nikan ni o Diamond FM Ikoni tonton, nyerin, nyerin.

0: òun ṣiṣẹ́ kíní tòsí ibẹ̀ kí n pàdé òun. Irọ́ ni
1: mo bá ọmọ tó ń pè yín lájẹ.
0: Mo bá fẹ́ balẹ̀ mo bá sáré.
1: Ẹ fẹ́ ba ta ẹ jẹ́jọ́ ń lẹ̀.
0: Bẹ́ẹ̀ ni mo bá sáré kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́. Nígbà tí lórí ó ń bọ̀ látọ̀kan bí géètì ẹ̀mí náà ń bọ̀ ó kẹ́ pa ó ní mẹ́rin mi ogun ọdún mẹ́rin ti ṣẹ́. Ó ní mẹ́rin mi ogun ọdún mẹ́rin ti ṣẹ́ ó dé mi náà kọ̀. Ó bá ròyìn fún mi títí ó yẹ kí n wọ mọ́tò dé ìwọ ròdù ní ẹsẹ̀ lèmi àti ẹjọ́ rẹ̀ débẹ̀. So ọjà parí sí ọlá tí wọ́n ní mẹ́rin mi ó dẹ̀ pé bẹ́ẹ̀ de ti yí náà ọ̀dí 12 ní sẹ́wọ́n ń lọ ni torí júlẹ̀lẹ̀ náà 12 mo ní bẹ́ẹ̀ ni á ní ẹ má lọ máa ṣe bẹ́ẹ̀ de fún yín.
1: Ó lóun ṣe bẹ́ẹ̀ de.
0: Máa ṣe bẹ́ẹ̀ de ó ní kí n mọ lọ síbi tí mo dé sí ó ṣe bẹ́ẹ̀ de fún mi ó ra fóun fún mi ó ṣàṣe tó ṣe dáadáa ṣìgbà náà fún mi lówó. Wọ́n á pè ní February wọ́n dà mọ́ ní àbíbù ipe tí mo lè máa wà ẹ dákun ẹ jẹ pàdé mi Jesus ti pẹ̀lú iṣẹ́ rẹ̀ yìí náà ó wà ní wẹ́ á try ẹ̀ òná.
1: Ó lè mọ try
0: ẹ̀. Ló bá wá ní March nígbà tó wà March ló wá ń rẹ́rìn pé ó kí wòyà tí ń sọ testimony o tó bá yá èmi náà sọ tòun náà mo ní màá sọ. Ló bá yá bàjẹ́ fẹ́ bí lábá kò ń bẹ̀ ó tójó kẹrin ta ní March yẹn ló bá pè ẹ́ ló mẹ́rin mi bàbá yẹn ń ṣoògùn mo ní bàbá oní ṣoògùn àmọ́ sọ bẹ́ẹ̀ mọ̀ ó ní bó ti ẹ̀jẹ̀ ògùn ni ògùn ló yára ṣiṣẹ́ bá ó ní kọ́sọ̀mọ́ kan tó wà ń jáàmì ojújọ́ ọdún mẹ́ta ni ò sọ̀rọ̀ sóògùn kò sì pèsè fún mi pèsè ẹ̀ tí wọ́n ń pè o kó ló ó sọ fún mi pé ẹ tó ń bá jọ wò ẹ dárí jì ó ní bó ṣe dé ilé ẹjọ́ kẹlẹ́ báyìí ẹ ló àbí lẹ́ ń bọ̀ lọ́nà ìwà sí pé ń bọ̀ lọ́nà ìwà sí láti bí ọ̀sẹ̀ kan ṣùgbọ́n kí ni ẹ̀ kí n sọ fún mi pé pé ó ní ọba lọ dá lóun ló bá ní ìwò tó wáyé pé ilé bàbá lọba lọ tí wọn fi fún ọ ládùn àtàbọ̀dọ̀ wò ní ìkànnì mọ́ fi ilẹ̀ o torí mi èyí ṣe mi kémi ò dárí jì o torí náà látò iléeṣẹ́ tí mo gbà lọ́wọ́ rẹ láti bí ọdún mẹ́ta èló ni ṣírò gbogbo ẹ̀ ọkọ owó ẹ fún imi ìtúnbẹ tún sori yóò tún bami kọ o tún kọ àwọn ojú ṣe gbogbo nǹkan pátá tó rẹ jinlẹ rẹ gbogbo nǹkan pátápátá tó ṣe bí ti parí ẹ èbó kan ìbò ní tó bá ṣiṣẹ lọ lọba yìí.
1: Èbó ní bá ṣiṣẹ lọba
0: yìí. Ipe yìí ipe mi o ipe gidi ni o ipe ní ká gba ipe tọkàntọkà ẹyin ẹyin ẹdá kan ipe yìí ipe tó dáa ni o ipe tí o kọ tí o gbòbi mo ti náwó.
1: Màmá wọn mọ ní akọ yín ní tẹ̀sán.
0: Ẹnì kankan ọkọ mi o.
1: Àbíbù yín wà ń kọ.
0: Àbíbù mi ojú bí o ṣe ń gbẹrọ lọba yìí tó dàgbà ní gbọ program wà lẹnu iṣẹ ó wà lẹpẹ tí bí ìbò ṣiṣẹ lẹpẹ ìtọjú mi gidi oṣooṣù ni gbogbo 77 òní máa fún mi òní máa yóò tó àbìlùpẹ sótó sótó màá ní owó ti dàbà ó ṣàtọjú
1: ìyàwó
0: yóò ní sótó. Dádì omi tí mo mu kù tí mo gbé fún kó mu ní ìgbà tó dé ilé kò bá yẹ̀wò mọ́ olú akọ́sílẹ̀ pé lọ́ba ìyá rẹ̀ làjà èmi ti lọ o.
1: Ìyàwó sọ bá ń fún. Ànáwó ẹ̀ méjèèjì mi ìmọ̀ bọ́ yóò lè dìde wà kígbe ta ló dè mí tó tún dè ìyá mi. Èmi ọmọ bọ́ yóò lè sọ̀rọ̀ báyìí o. Èmi tó tún di ọmọ mi wà ní ẹgbẹ́ àrò olúwa lórúkọ jésù ìdí ayé já lára mi ẹjẹ wàwọn aládùn ọyá yéṣù manáṣù lẹ́gẹ́dẹ́ yẹ́dẹ́ bọ̀dá ọ̀ṣà ìdè máa já. Jésù olúwa wá amen. Màmá ọmọ yín tó ọdún mélòó.
0: Ó ti lọ bí 34 years báyìí.
1: Ọmọ 34.
0: Bẹ́ẹ̀ni.
1: Nọmba kíni? Sọ lálàkọ̀bí.
0: Ó yà ó nọmba 2.
1: Ó nọmba 2.
0: Bẹ́ẹ̀ni.
1: Bí ọwọ́ yẹn lórí. Màmá yìí ní convention last year. That is July 9 last year. Wọn ò kúrò nínú bí tí wọ́n ti rí ìyanu. Màmá láwọn ju ẹ̀ bàálẹ̀ ẹnàwọ yín ẹ gbàtú sílẹ̀ ni adú ẹyọ kan ni màá pè tẹ́ fi jókòó nàwọ yẹn wà kéwé bàbá lórúkọ Jésù tú owó mi lẹ̀ kí mo ní ó tú lẹ̀ ẹ jẹ́ wọn àwọn tó lè sọ̀rọ̀ yá. Fi ọwọ́ agbára ńlá tú owó mi lẹ̀. Na sambara katahalash. Yash! Tú owó mi tú fi

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù àmì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fún gba yẹn gan. Àwọn ìròyìn lẹ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn lẹ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Ago mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday. Tí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀nyín. Bọ́bá wa di ọjọ́ Saturday. Tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Ago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa. Wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú àtokò. Àtúpalẹ̀ ọba ló la dé orí ejigbara ilẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ ń dẹkùn ọ nínú ìwé ìròyìn the punch tó jáde lójúmọ́ tòní. Ilé iṣẹ́ ààrẹ ti jáde sí gbangba wọ́lìà, wọ́n ti wá ṣàlàyé àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé tí wọ́n fi rí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ìjọba ìbílẹ̀ oríire gbà padà. Wọ́n jẹ́ kó di mímọ̀, wọ́n ní àkọlọ kó wọn. Ẹ fẹ́ gbọ́, àwọn mẹ́jọ lọ́wọ́ tẹ̀ nínú àwọn ikọ̀ ajínigbé ọ̀hún. Wọ́n ń bẹ lọ́kọ̀tà ikọ̀ DSS lọ́wọ́lọ́wọ́. Wọ́n níṣẹ́ tí wọ́n rí yàtọ̀ sáwọn mẹ́jọ kan tí ọwọ́ tẹ̀ wọ̀nyẹ́. A tún ṣe púpọ̀ àwọn kidnappers míì, àwọn ikọ̀ ajínigbé míì lásìkò tí a fẹ́ jà láti gba àwọn ènìyàn wọ̀nyí padà. Báyọ̀ Ọ̀nànúgà, olùgbanilámọ̀ràn sí ààrẹ lẹ́tọ̀ọ́ ọ̀rọ̀ tó ń lọ àti ìlànà. Òun ló fọwọ́n ọ̀rọ̀ léde lórí ìtàkùn X rẹ̀ lánàá tí ń ṣe ọjọ́ Ẹtì lásìkò tó ń kéde àwọn ìgbésẹ̀ eléyìí tí wọ́n gbé tí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ìjọba ìbílẹ̀ oríire tí wọ́n fi rí ìtúsílẹ̀ gbà. Ó jẹ́ kó di mímọ́, ó ní ṣíṣì kọ́bọ̀ tó yọ́, ó ní òbọ́ lára lọ́wọ́ ìjọba o. Gọ́ọ̀mẹ̀ntì ná gírẹ́ ní mọ́nì tàbí káwọn tiẹ̀ wá jókòó àdéhùn kankan pẹ̀lú àwọn ikọ̀ ajínigbé yìí. Ó ní kò jọ lákẹ́ bẹ́ẹ̀ kò jọ lọ́kọ̀ o. Ó ní ìgbésẹ̀ táwọn gbé òun ní ìgbésẹ̀ ẹjẹ́ gbéná wojú ara wọn tí àwọn fi ṣe bẹ́ẹ̀ rí àwọn ẹni wọ̀nyí gbà padà. Ẹ wò ó, inú ìwé ìròyìn the punch ni ìròyìn wà lára ọ̀tún ní.

ẹ wọ ọmọ tún ti padà sí ìpínlẹ̀ ọ̀yọ́ níbi tá a ti ń dunnú tá a ti ń jó tá a ti ń yọ̀ lórí ìtúsílẹ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ìjọba ìbílẹ̀ oríire ẹ wò ó dé lipos lélẹ́yẹ gẹ́gẹ́ bí gómìnà ṣèyí mákindé ṣèyí tí wọ́n ní kò ṣe kọ́rí àmọ́ wọ́n ló ti ń ṣe lẹ́ẹ̀kejì 2.0 láǹpẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó ti jáde sí gbangba wálíà ó ti sọ̀rọ̀ sókè bí alayé ó ní ṣe rí àwọn gómìnà wọn ò mà lágbára lábẹ́ òfin láti pàṣẹ fún àwọn àjọ elétò ààbò ó ní bó tilẹ̀ jẹ́ wípé olórí àwọn òṣìṣẹ́ elétò ààbò ni wọ́n ń pàwá gómìnà renew chief security officers láwọn ìpínlẹ̀ wa ó ní for the paper money ó ní nítorí pé agbára táwọn ní láti gbógun ti àìsí ètò ààbò ó ní kò má tó nǹkan mákindé ló sọ̀rọ̀ yẹn lọ́jọ́ etí lásìkò tó ń bá wọn níròyìn tó ń bá wọn nígbélóhùn lẹ́yìn ìpàdé ìdákọ́ńkọ́ eléyìí tó ṣe pẹ̀lú gómìnà ìpínlẹ̀ bauchi àti olórí ẹgbẹ́ òṣèlú apm nípínlẹ̀ náà malamu ahmed gẹ́gẹ́ bí ó ti ń tẹ̀wájú ó ní àwọn gómìnà ò mà lè pàṣẹ fájọ ọlọ́pàá àbájọ dss ó tilẹ̀ jájọ ọmọ ogun káwọn wá pàṣẹ pé yá ẹgbẹ́ gbèsè báyìí láì ṣe wípé àwọn tóun dárúkọ wọ̀nyí wọ́n gba ìyọ̀ǹda látọwọ́ ìjọba àpapọ̀ fún ìgbésẹ̀ tí wọ́n bá fẹ́ gbé ó wá ní ìdí abájọ rèé tí àwọn ṣe nígbàgbọ́ lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ state policing fún ìgbésẹ̀ tó tó àti tó yẹ lẹ́ka ètò ààbò daily post ló ṣe rí ẹ̀ lọ́rọ̀ tòní.

sókè tó yí dó borí bàbá yìí orí ọtọ̀run wà àti pé ọjọ́ gbogbo ń tolè ọjọ́ kan ni tọlọ́run one day for the thief obi every day for the thief one day for the owner eléèbó ló sọ bẹ́ẹ̀ ọwọ́ àjọ ọlọ́pàá ìpínlẹ̀ kwara ó ti padà tẹ àwọn ènìyàn méjì kan tí wọ́n fura sí ipe àwọn ni wọ́n ń ṣe agbódegbà fún àwọn ikọ̀ ajínigbé lórí ìjínigbé àwọn ènìyàn mẹ́ta kan níjọba ìbílẹ̀ ìfẹ́lódùn nípínlẹ̀ kwara wọn ní àyín àwọn afurasí ọ̀hún àwọn ni sahuni shehu àwúwálù bàlá wọn tẹ iwájú o wọn ni ṣe rí ìwádìí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá òun ló ṣe atọ́nà wọn dọ́dọ̀ àwọn ikọ̀ agbódegbà yẹn látàrí ìjínigbé àwọn ènìyàn mẹ́ta kan ìyún ní ògèlè wọn tẹ iwájú wọn ni alukoro fọ́jọ́ ọlọ́pàá ìpínlẹ̀ yìí adétọ́hún èjìrẹ́ adéyẹmí ló tọrí ìròyìn ọ̀hún síta ìyún ní ọjọ́ ní ọjọ́ ẹtì nílùú ìlọrin inú wọn lóyún the punch nìròyìn wà láàárọ̀ tòní kí dùnkó pọ̀ ṣókí lọ́bẹ̀ omidan ní gbogbo ọjọ́ sátidé nínú ìròyìn àtúpalẹ̀ bí bá ṣe ń kú òun ni precious yóò wá tarí àwọn ìròyìn wọ̀nyí sí yín léde fitin ẹ kú ojú mọ́ o lórílẹ̀‐èdè nàìjíríà ẹ kú ojú mọ́ nílùú ìlọrin ẹ má gbàgbé o ohun àwọn àmì ò tó máa fi gọ̀gọ̀ fà ẹ̀tẹ́ ní mú wá ń gbẹ̀yìn àbámọ̀ tẹ̀sí wo kì í síwájú ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ báyìí ni máa ń gbé o ẹ jẹ́ ṣe jẹ́jẹ́ ká sì níbẹ̀ rọ ọlọ́run ní gbogbo ohun tá a bá ń ṣe omidan ni mò ń jẹ́ o ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ẹ máa tún ká

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
2: àpọ̀pẹ́ ò mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gùn gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí àbí fún mi make you happy. bí aapp wa.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù táwa jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.

ẹkùn lẹ́bàá ilá àkàrà lé ẹ̀rẹ̀ wá là á kírọ̀ ni wọ́n bá ti tó jọ mẹ́ta tá a sì rí ẹni mọ́ ẹ̀kọ́ àti òun náà là á kírọ̀ ẹni mo kí wá rí i pé akábọ̀ sórí èso àyọkà ìbò onílé ìbà àlejò ìbà akọ̀dà ayé ìbà ṣẹ̀dá ọ̀run ìbò yunú ìbà ṣẹ́ẹ̀dì ìbà sọ̀mọ̀dé tàgbà pátápátá mo ṣe bá yín lọ́yọ̀ kọ̀ọ̀kan èjèèjì ẹjọ́ jù mí ṣe lórí ètò lónìí ẹ mọ̀ jẹ́ ń tẹnugbó bí ọwọ̀ ìfẹ́ olúwa adébáyọ̀ olórúkọ tèmi jẹ́ ebi làmọ̀ kí àró ọmọ awúkọ bìnrin bíi eré fún ìkòyí ẹ̀ṣọ́ ni mi ọmọ àgbọ̀n ọyàn èmi lọmọ òṣìjú ọpọ́pìrì dàgbà ọfà sọ́fun pọ̀ fún yọ̀yọ̀ dàgbà ọfà sílẹ̀.

lórí ètò yìí ibẹ̀ la ti máa ń ka àwọn ìwé ọlọ́kan òjọ̀ kan ìwé lítírẹ́sọ̀ ìbàjẹ́ ti àròsọ àbí lítírẹ́sọ̀ onítàn gbogbo ẹ̀ náà lámọ̀ka ní orí ètò yìí bẹ́ẹ̀ bá gbàgbé fún ìtẹ́ tí ń bá ètò yìí bọ̀ ìwé mọ́remí àjàsòrò òun náà là ń kà lọ́wọ́ láti ọwọ́ alàgbà débò awẹ́ tí wọ́n jẹ́ òǹkọ̀wé ìwé yìí bẹ́ẹ̀ bá gbàgbé orí kẹrin òun náà là bá dé ní ìjẹ́jọ níbi tí fogido àti diwura tí wọ́n ti wọnú ààfin pẹ̀lú olóyè ọ̀run tọ́ níbi táwa kàdé gangan òun níbi tí ọ̀rọ̀ gùn tó jẹ́ ọmọ àrólé tóun náà ti sọ̀rọ̀ tó sọ nǹkan tí ojú rẹ̀ rí nínú oko tó ṣàlàyé lọ́rin kíniwín bí àwọn ẹbọra ùgbò bí wọ́n ṣe wọlé ti olúrombí nínú oko tó ṣàlàyé gbogbo ẹ̀ wípé láàkó tó wà lórí igi ọ̀pẹ tó wà lórí ọ̀pẹ náà ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ibi tá a bá dé ni ìjẹ́jọ rèé ẹ jẹ́ ká mọ̀ gbé láti ibẹ̀ ojú ewé kọkàndínlọ́gbọ̀n ní orí ìkẹrin ibẹ̀ náà láti mọ̀ gbé lónìí àròlé ló ń sọ̀rọ̀ nígbà tí ọ̀rọ̀ gùn tó sọ gbogbo ntọ́jú rẹ̀ rí tán tó sì fi èpè balẹ̀ fún àwọn èèyàn ugbò ó ní ọ̀kọ̀ọ̀kan báyìí láàmọ́ mú yín síkún síkùn síkún ká sì mọ́ fojú ẹ̀yìn ọ̀dàlẹ̀ léde gbangbarin ti dẹ́kù kedere tí a ti ń bẹ̀ẹ́ wò ẹ̀yìn ẹ̀ṣọ́ mi dà ọyá ẹ̀múra ìjà mi bọ̀ tẹ́lẹ̀ ni ìjà ti dé báyìí o kánnakánná ìyẹn ẹ̀dá yìí ti na ọmọ ẹ̀gà ìyẹn ti fojú di ẹri ẹri náà ti domínlà kó mọ gbé ọ lọ lókù ìyẹn ti fojú di ẹ̀bìtì ó ti di àlàpà ńlá kó mọ wónù ọ lókù o ìrọ́kò orí yẹn ti gbàbọ̀dè wíwó la máa wó lulẹ̀ ojú àròlé ti yí padà egun ìbínú àti ti ìjà ti gùn bó bá rí ùdò mẹ́fà pọ̀ lọ́jọ́ náà òun nìkan lè fà wọ́n ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn ìjòyè ń dunnú lápá kan wọ́n sì tún ń fapá inú kan pàrọwà fún àròlé pé ẹ̀sọ̀ ẹ̀sọ̀ òun ni kò ṣe o ẹ̀sọ̀ ẹ̀sọ̀ lẹ́jọ́ ó fi ń gugi àgbọ̀n o pẹ̀lẹ́pẹ̀lẹ́ là fi ń pàmùkúrú pẹ̀lẹ́ o igba mọ́lẹ̀ ojú kan tún igba mọ́lẹ̀ ojú kò sí ó ti lè fẹ̀ lẹ́yìn kí bàbá ò fọgbọ́n ṣe o ogun kì í ó ruru ká wà á ruru ọgbọ́n la fi ṣígun o èrò la fi jà o mọ̀ jàmọ̀ sáánì yí ọdẹ kò dá kí ọdẹ lẹ́ẹ̀fẹ̀ tún bọ́ di àwọn ògbò lọ o ilẹ̀ẹ̀fẹ̀ lójúmọ́ tí ń mọ́ wá o kojúmọ́ wa tún má wọ̀ kún o kí èṣù má pàdídà kó a máa lé ajá wa o èrò ti ní jogun àfọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n wọn ni kì í ṣìnà o ká béèrè lọ́wọ́ akérèfinú sọgbọ́n kó pìtàn lẹ́ẹ̀fẹ̀ ó bá wa bẹ̀ẹ́dí ọ̀rọ̀ wò ká rò ká tó ṣe é ó sàn ju ká ṣe tán ká tó wá máa rò ó irú rírò bẹ́ẹ̀ sì ní sàn tí kì í lẹ́kì mọ́ o lẹ́yìn àwọn tó nu gbogbo àròlé ṣe àwọn ètò kan láti fi káàdì ìpàdé ọjọ́ náà ó yan ìjòyè mẹ́ta kan kí wọ́n tẹ̀lé fogido àti diwura kí wọ́n sì lọ túfọ̀ fún mòkúrò àti ṣẹ̀gí lókè ẹ̀sìmìrìn fún ikú olúrombí ọmọ wọn pé olúrombí yóò tù wọ́n nínú yóò sì dáwọ́ ibi dúró wọn ò ní fojú sunkún wọn ò ní fara gbàrúwẹ̀ ó tún yan àwọn ẹ̀ṣọ́ márùn-ún kí wọ́n lọ sí oko làjà ti ṣe ọkọ̀ olúrombí kí wọ́n gbé òkú olúrombí wá sílé kí wọ́n sì palẹ̀ rẹ̀ mọ́ ó sì rọ fogido àti diwura kí wọ́n tọ́jú mọ̀rẹ̀mí dáadáa pé yóò dirun yóò dìgbà mọ́ wọn lọ́wọ́ ọ̀kan lẹ́nu irú mọ́lẹ̀ ilẹ̀ẹ̀fẹ̀ yóò bá wọn dáàbò bò ó gbogbo ìjókòó sì fi nǹkan wípé àṣẹ òrìṣà ojú orí kọkànlélọ́gbọ̀n níbẹ̀ náà la wọ̀ ibẹ̀ náà ni orí ìkẹrin ibẹ̀ ló parí sí.

tẹ̀síwájú ní orí ìkarùn-ún tí wọ́n pe àkọlé rẹ̀ ní ọmọge òkèrèwé. Ọmọge òkèrèwé ni àkọlé orí ìkarùn-ún ní ojú ewé kejìlélọ́gbọ̀n náà sì ni. Ẹ̀jẹ̀ mọ̀ tẹ̀síwájú. Bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ tí oṣù ń gorí oṣù ká tó ṣẹ́jú pẹ́, òròmọdìí àná ti di àkùkọ gàgàrà. Abùkọ̀ ìrẹ́ ti yára di onígbà aṣọ. Ìkókó àná ti dọmọdúdan. Márèmí ti di ọmọbìnrin gidigba tó ń dá èèyàn lọ́rùn. Ọjọ́ ń rèé bí àná tí wọ́n gbé léjìká wá sí àfin, tí fògìdọ̀ àti tewúrà ń domi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ wá sí àfin, tí ìlú pé bèbà lé wọn lórí. Àfi kọ́lọ́hún mọ bá ni wo ọmọ fọlọ́mọ o. Ìgbà wo la gbọ́mọdé yìí sọ̀dọ̀ràn? Bóyá ó máa yé ni tàbí ènìyé. Ihe àgbà ti sọ bẹ́ẹ̀ pọ́mọ ká fìṣẹ́ wò lọ ní lárí. Yèké bá nílé ọlá, nílé ọlá lèèyàn pòkì. Ẹró sàmọ̀sẹ̀ gírè é. Lọ́jọ́ kan báyìí nígbà tóun àti baálé rẹ̀ ń takùrọ̀sọ, nígbà tí wọ́n tún ro ẹ̀yìn ọ̀rọ̀ wò tí wọ́n rántí ìṣẹ̀lẹ̀ ọjọ́ sí, mo kúrò dáhùn pé tọ́lọ́hun bá ti bá ni lọ́wọ́ sí. Téèyàn náà bá ti láforítì, ìṣòro àná kì í pẹ́ dọ̀rọ̀ tàn, ló bá tún fi èdè fẹ́ sọ̀rọ̀. Ihe àgbà náà lọ wí ojú òpó kòkò má fọ. Ihe ṣe wí ojú kan ń pọ́n isin, àpọ̀nlá ni. Ihan tún wí abòkò ìrẹ̀ èè ráhùn pẹ́ títí kọ́ bá dojú alẹ́. Lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí Mòkúrú àti Sámọ́sẹ̀gi tí wọ́n jẹ́ òbí olúrombí tó bímọ rèmi ti mú mọ rèmi sọ́dọ̀, ọmọ ti di ọmọbìnrin rọ̀gbọ̀dọ̀. Kì í ṣe ìyẹn nìkan o, ó ti kọ́ṣẹ́, ó ti mọṣẹ́ lọ́dọ̀ Sámọ́sẹ̀gi tí ṣe ìyá ìyá rẹ̀. Kò sírú iṣẹ́ ilé tí mọ rèmi ò mọ̀, kò sí iṣẹ́ ọwọ́ tí mọ rèmi ò kọ́, kò sírú oúnjẹ tí kò lè ṣe, kò sírú òwú tí kò lè rán, bẹ́ẹ̀ kò sírú aṣọ tí kò lè paláró, bẹ́ẹ̀ ni kò sí irú àrà tí kò lè fi irun dì sí orí àwọn obìnrin àsìkò. Gbogbo ìwọ̀nyí ọwọ́ ìyá ìyá rẹ̀ ló ti kọ. Oníṣòwò pàtàkì oní Sámọ́sẹ̀gi ṣe, Itayémo ni ibi ìtajà rẹ̀ wà. Gbogbo èèyàn ló mọ̀ ọ́n, ó gbajúmọ̀ bí ìṣáná ẹlẹ́ta. Ó sì kárí ilé bí aṣọ oníṣúgà. Nínú àwọn ọmọ bíi márùn-ún tí wọ́n gbé ọ̀dọ̀ rẹ̀ ní òkè Ẹsìmírìn, Mọ̀rẹ̀mí ta gbogbo wọn yọ. Ó ta wọn yọ nínú ẹwà, ó tún ta wọn yọ nínú akíkanjú, bẹ́ẹ̀ ló ta wọn yọ lọ́jọ́ orí, ó ta wọn yọ nínú ọgbọ́n orí àti làákàyè. Ó ní ọba láàrin wọn. Bákan náà ó ní olùgbèjà wọn. Bẹ́nìkan bá fi wọ̀ sí lọ̀ wọ́n níbi okòwò wọn, bí nǹkan bá rújú láàrin wọn tí wọn ò tètè rójútu rẹ̀, bí Mọ̀rẹ̀mí bá ti wo sàkún ọ̀rọ̀ náà, kò sí kọ́rọ̀ náà má níyanjú. Àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wá ń wò ó bí ọba àti olùgbèjà láàrin wọn. Oríṣiríṣi orúkọ ni wọ́n máa ń pè é láàrin wọn. Nínú ọjà Itayémo, wọ́n lè pè ní ọmọbìnrin Ẹ̀sìmìrìn, tàbí kí wọ́n tọ́ka sí bí ọmọ ìyálọ́jà. Ṣé Sàmọ̀sẹ̀gi ni ìyálọ́jà Itayémo? Ọjà tó gbajúmọ̀ ni ọjà Itayémo ní ilẹ̀ Ẹfẹ̀. Onírúurú èròjà bí oúnjẹ, góòlù, èrè dígbẹ́, aṣọ àdírẹ, ilẹ̀kẹ̀ iyùn, lágídígba, ṣẹ́gi, èdìgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló kún inú ọjà náà. Wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí làwọn èèyàn ń tà, wìtìwìtì báyìí ni wọ́n ra ọjà wọn níbẹ̀, tí gbogbo rẹ̀ náà ń ṣẹ́jú pẹ́pẹ́. Kò sí ẹni tí yóò wá sọ́jà tí kò ní rẹ́kọ àgìdí lọ́wọ́ Mọ̀rẹ̀mí. Bí ẹni náà ò fẹ́ rà á tẹ́lẹ̀, bó bá fojú kan Mọ̀rẹ̀mí tòun àti ẹwà rẹ̀ tó ń ti ìmúra rẹ̀, kò ní mọ̀gbà tí yóò kíwọ́ bọ àpò tàbí tòbí rẹ̀ bó bá jóbìnrin tí yóò mú owó jáde. Àwọn ìlàrí ọba láàfin kì í tilẹ̀ ra ẹ̀kọ́ níbòmíràn, ẹ̀kọ́ àgídí Mọ̀rẹ̀mí ni wọ́n jẹ. Tó bá sì jẹ ọwọ́ àárọ̀ ni, ẹ̀kọ́ pípò wà táwọn èèyàn lè fi ṣe oúnjẹ ọ̀fẹ́ rẹ̀. Bí wọ́n bá ti ń ra èyíkéyìí nínú ẹ̀kọ́ Mọ̀rẹ̀mí ni wọ́n ń kọjá sọ́dọ̀ àtólé tó ń ta adẹ́lẹ̀ tí wọn yóò fi mu ẹ̀kọ́ tàbí tí wọn yóò fi jẹ ẹ̀kọ́ àgídí wọn. Ìṣọwọ́mọ ìgbàkọ tí Mọ̀rẹ̀mí fi ń wo ẹ̀kọ́ pípò fáwọn èrò ló jọ yín lójú púpọ̀. Ó sùn sí jẹ́ ọ̀nà àrà, èyí ló mú kí wọ́n máa pè ní ìpọn. Bí àgbàlagbà kan bá fẹ́ júwe rẹ̀ tàbí tí ó bá fẹ́ rán ọmọ rẹ̀ kan pé kí ó bọ̀ ń ra ẹ̀kọ́ wá, wọ́n ní lọ́dọ̀ ìpọn ni mo rán o, ẹ̀kọ́ ìpọn ni mo wí kọ́ rà á kò mí o, kí n fi jóní lọ̀rọ̀ kùtù kára mi lè gbàyá gíágí. Àtọ́lé kì í fẹ́ jókòó síbòmíràn nínú ọjà ju ọ̀dọ̀ Mọ̀rẹ̀mí lọ. Ó ti mọ̀ yín pé ohun ta rẹ̀ kì í jẹ́ bẹ́ẹ̀ lára òun. Ọjọ́ tí Mọ̀rẹ̀mí ò bá wá sọ́jà, Àtọ́lé kì í tàbí alára lọ́jọ́ náà. Lára
àwọn akẹgbẹ́ ọmọ rẹ̀ mi tí wọ́n jẹ́ ọ̀dọ̀ sámọ́ṣẹ́gi onílárápé lápẹ̀rí àti fàdérera ilẹ̀kẹ̀ iyùn ilẹ̀kẹ̀ ṣẹ́gi àti ilẹ̀kẹ̀ lágídígba pẹ̀lú oríṣiríṣi bàtà tí wọ́n fi ilẹ̀kẹ̀ àti awọ ṣe onílárápé àti lápẹ̀rí ń tà ní tiwọn aṣọ kíjìpá pọ́ǹkìtì kíjìpá sányánmọ́ àti aṣọ àdìrẹ onífàdérera ń bójú tó ní tirẹ̀ àwọn márààrún wọ̀nyí sì máa ń mú ọjà ìtayé mòódùn gan-an ni. Ojú ewé 24 ìbẹ̀láwa níwèé mọ̀rẹ̀mí àjàsòrò orí karùn-ún òun náà la sì ń kà lọ́wọ́. Ètò ayọ́kàrẹ́ ìfẹ́ olúwa Adébáyọ̀ sì lorúkọ tèmi ń jẹ́. Babátúndé Azeez Ọlọ́yẹ̀wà olólùtú ètò yìí nígbà tí Daniel Àfọlábí sì jẹ́ lọ́wọ́ bọ́tìnì mi ti ń bá mi ń to gbogbo ẹ̀ papọ̀. Ẹ jẹ́ ká máa bọ́ tèyí bọ̀ kájọ máa fi ọkàn bá bọ̀. Ẹ jẹ́ tẹ̀síwájú ní orí 45 ìwé mọ̀rẹ̀mí àjàsòrò. Kò sí ohun táwọn èèyàn àsìkò náà wá débẹ̀ tí wọn ò rí. Kò sírú ọmọge tàbí ọ̀dọ́mọkùnrin tí wọ́n wá débẹ̀ tí kálukú kì í pàdé tirẹ̀. Ká tó ṣẹ́jú pẹ́ ọjà yìí ti fẹ́jú gidi ayé ò sì fẹ́ gba àwọn òǹtajà mọ́. Ìjà wẹ́rẹwẹ̀rẹ ti fẹ́ máa ṣẹlẹ̀ ayé ti ń há wọn ẹsẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ máa kọ́lẹ̀ lọ́jà ó ti fẹ́ di ẹsẹ̀ kòjèjì. Èyí ló mú kí ìyá lọ́jà forí okòó sọ̀dún ó forí korí pẹ̀lú baálé rẹ̀ ó fi tó fogido àti dewúrà létí àti àwọn àgbààgbà òǹtajà mìíràn ní ìsayémo. Àbájáde ìjíròrò náà ni pé kí wọ́n kó mọ̀rẹ̀mí àtàwọn ikọ̀ ẹlẹgbẹ́ rẹ̀ lọ sí àdúgbò Kèrèwé. Wọ́n bá wọn wá ilé oníyàrá méjì kan níbẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ okòwò wọn níbẹ̀. Ọjà ìtakọ́gún ni wọ́n ń pe ọjà tuntun náà. Ní mọ̀rẹ̀mí náà bá fi èdè fẹ̀ sọ̀rọ̀. Ẹ̀yin ẹlẹgbẹ́ mi ẹ̀jẹ̀ ká múra ká túbọ̀ sa ipá ríà èsì bí kọ́ ni hà kálájẹ́ ọni nìyí nìhá o. Ìyanì ká tẹpá mọ́sẹ́ ká mọ́sẹ̀ dín ìsọ́pèsè ọjà ríà kù sẹ́yìn. Ẹ mọ̀ jẹ́ ká ta gbọ̀rọ̀ gùdù ìyẹn ti màá mọ́ ojúlówó. Ẹ mọ̀ jẹ́ ká lo òsun èké rárá wọn báyè ká bá tà kọ́lọ́hún bá ń falùbáríkà sí i. A máa lọ a sì rí tajé tí a ṣe a sì rí èrè tí a. Irú àwọn gbólóhùn tí mọ̀rẹ̀mí fi ṣe ọ̀rọ̀ ìṣítí fáwọn ẹgbẹ́ rẹ̀ rèé. Ìgbà tó sì jẹ́ pé ọ̀rọ̀ lọ́mẹlé ti jẹ wọ́n sì ti gbọ́ tẹnu ààrẹ wọn kíá oníkálukú náà pakítí mọ́lẹ̀ tí wọ́n gbàgbé ọjà ìtayémo tí wọ́n gbá ọkọ̀ tuntun mú tí wọ́n sì pàjọba ọjà tuntun tí wọ́n fi lé wọn lọ́wọ́ ní ìtakọ́gun ìyẹn ọjà Òkèrèwé. Òǹtẹ́nì kọ̀ọ̀kan wọ́n ń tà tẹ́lẹ̀ náà ni wọ́n ń tà ní ọjà ìtakọ́gun. Ohun táwọn oníbàárà wọn mọ̀ wọ́n mọ́ náà ni wọ́n túbọ̀ múra sí ní pẹrẹwu. Kò sí méjì àwọn ikọ̀ mọ̀rẹ̀mí ní gbogbo ọjà ilẹ̀ ẹ̀fẹ̀. Ìgbà tí a fi ṣẹ́jú pé ọjà Òkèrèwé ti di nǹkan àrà ó ti bùyàrì ó ti di gbajúgbajà ó ti kúrò ní kí ló ń pè é ó ti di àpèwáwò. Àfi bí ẹni pé òǹfà ajé kan wà lára àwọn ẹ̀dá wọ̀nyí àfi bí ẹni pé wọ́n ń lo awọ́rò àfi bí ẹni pé wọ́n ní ọṣẹ àwúre tí wọ́n fi ń wẹ̀ lójoojúmọ́ àfi bí ẹni pé wọ́n ní idán kan tí wọ́n ń pa tọ́jà wọn fi ń di nǹkan àrà láàrin oṣù péréte tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀. Èyí ló mú kí ọ̀pọ̀ ìyá lọ́mọ mú àwọn ọmọ wọn lọ sọ́dọ̀ ọmọ rẹ̀ mi pé kó fi ọ̀nà là hàn àwọn ọmọ náà káyé wọn lè bẹ́ ṣọ́ẹ́ kọ́jọ́ ọ̀la wọn náà lè ṣe é mú yangàn káwọn náà lè jẹ́ èèyàn lọ́jọ́ ọ̀la. Ṣé mọ̀rẹ̀mí ni àgbà wọn kò sì dàgbà lásán kò dàgbà yà ó gbọ́n ó mojú ó mọra ó sì jẹ́ lákíkanjú èèyàn ó lè so òkúta dowó bó bá dojú kọ. Kò sí iṣẹ́ tí ò mọ̀ ń ṣe àmọ́ ẹ̀kọ́ mímu àti ẹ̀kọ́ àgìdí lòun gbájúmọ́ ní tiẹ̀. Kò wá lágbára má mèrò bẹ́ẹ̀ ni kò wá afẹ́ ajẹmọ́fìá yó. Kò sọ pé torí pòun ní orí ọ̀fẹ́ àti lè ṣe iṣẹ́ kíṣẹ́ kó wá wa gbogbo ẹ̀ máyà kò wá nìkan jọpọ́n. Ìmọ̀ràn tó bá yẹ ẹnìkọ̀ọ̀kan ló ń là fún wọn iṣẹ́ tó yẹ ẹnìkọ̀ọ̀kan wọn ló ń gbà wọ́n níyànjú àti ṣe kìkì pé kí wọ́n má ṣọ̀lẹ́. Bí wọn ò bá ti ṣọ̀lẹ́ ìgbà mélòó lèèyàn fi tójú bọ́. Kò pẹ́ púpọ̀ tí iye àwọn ọ̀dọ́mọbìnrin Òkèrèwé fi di bí 20 ilé oníyàrá méjì ò gbà wọ́n mọ́ ariwo ni láàrin wọn ìjà wọn ni lójoojúmọ́. Bẹ́ẹ̀ ni mọ̀rẹ̀mí ń kó bá ojú tó ń kó bá imú oríṣiríṣi ètò ló ń ṣe láàrin wọn ètò ìtọ́jú àyíká ètò ìtọ́jú oúnjẹ wíwá ètò oúnjẹ wíwá ètò ìrora ẹni lọ́wọ́ ètò ẹ̀kọ́ṣẹ́ ọjà títà àti ètò ṣíṣe ara lóge ṣe ara ìpolówó ọjà náà ni. Mọ̀rẹ̀mí bá tún fi èdè fẹ sọ̀rọ̀ ẹ̀yìn mọ̀ wí èèsọ ní máa yà sọ́dọ̀ ọ̀bùnsí ọ̀sẹ̀ ọ̀rọ̀ ọjà ni níbi kí afíjú wà kùmí ṣẹ́jú pẹ́pẹ́
ibalariwo ka fiju ma pa ni di oja re beyin ba mo nkan meje la fiju mo polowo a fiju a mo polowo oja a si tun mo polowo ewa re ewa ti mo toto a fiju a ma mu ki oja re ta dada iyan wi a fiju oja arin gbendeke kilobu si osi on se iyan ma parada iyan ma paridi iyan ma wose ni le derede iyan mo leyin ati omo eko se re a si fi ohun awada ati igbadun da lohun bo se rire ni e mura keyin na le di akikoju obirin lojo la ke ba ti mu aparin okunrin kankan le se wosisin iyan le fi da wosisin lori nigba ke ba ti ni serin lapa mo re mi o fi isoro toni to iya iya re leti o salaye pe aye ti ha won pupo igba to so iye awon omo eko se to ndari enu ya samose gigan ni o si ro ninu ara re pe ako ni omo ati alasiki to tun ni alubarika ni mo re mi o na foro na to oko re mo kuro leti pe ko ba won gbe yewo e si sise e sa ise ile mi rin la ma wa ko mo re mi je eni ko la ki koju ni o eyan bi ogun ni yara meji pere ko se rorun fun to be iwo pa pa boju to an to o ye ki won go ti ri soro yin ko pe pupo si akoko yi ti won fi ko ile meji miran fun won ni okerewe bakan na mo re mi ati atole wa ni ile akoko won je olori won won ku awon kan sinu ile oniyara meji nibe pelu awon mefa miran lara pe ati lapere je alakoso ile keje pelu awon wudia merin miran faderera ati arike oni won wa ni ile keta pelu awon oso were olomoge merin eto titun yi wa mu nkan rorun da fun won mo re mi oni alabojuto agba gbogbo won igba ye gbadun won si nlo ni perewu lai si lasigbo a fi ojo kan bayi ti kugu be kugu wo lo be lodo ta nwe yi oju ewe kejidinlogoji nbe lawa nuwe mo re mi aja soro lati owo alagbade bo awe

0: gúngedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún. Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
0: After working kílókù, ìgbádùn lókù ká wá jẹ.
1: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tún yọ.
0: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
0: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
2: Diamond FM, radio

0: Garnet 88.7 FM.
1: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin. Sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdù tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ̀ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

aago láàfin leto Diamond 88.7 FM nílé Ìlọrin. Òpópónà yídì tuntun nílùú Ìlọrin náà láwà yìí. Bá aago méjìlá bá ti lù lọ́jọ́ Sátidé náà leto ìmọ̀ wá sí ti gbọ́ yín. Ẹ pàrà alé, ẹ pèrò ọ̀nà. Gbogbo ẹ̀yin tẹ́ wà nínú mọ́tò, gbogbo ẹ̀yin tẹ́ wà nírìn àjò, gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́fíìsì yín. Ẹ jẹ́ a tún gbọ́ ibi tí aago láàfin tí à ń lọ lónìí yìí o. Ṣáájú àdúpẹ́ lọ́wọ́ aláṣẹ apàṣẹ iléeṣẹ́ wa níyìn tí wọ́n fún wa lórí ọ̀fẹ́ ètò yìí ká mọ mú wá fún yín ká sọ fún yín ibi tí ìlú kọ̀ọ̀kan ti ṣẹ̀ báwo ni wọ́n tiẹ̀ ṣe débẹ̀ náà ibo ni wọ́n gbà débẹ̀ talent tó tẹ̀lú òǹdó àwọn wo ni wọ́n jọ ṣe àwọn wo ni wọ́n ti jọba ń bẹ̀ àwọn wo ni wọ́n ń jọba báyìí báwo làwọn ọmọ wa ó ṣe mọ ìtàn ìlú kálukú wa adúpẹ́ lọ́wọ́ yìí fún orí ọ̀fẹ́ yìí àbọ̀ ọlọ́run yóò mọ dájú lórí yín ọwọ́ ọlọ́run àti ọwọ́ rẹ̀ kò ní kúrò nínú ayé yín ẹ ṣé mo dúpẹ́ lọ́pọ̀ yáyùn lẹ́rùn rí o bákan náà ni mo kí ọ̀gá àgbà iléeṣẹ́ wa ní ìmáwó òòṣà Michael Abiodun ọmọ ńláríwájú níbikíbi tẹ́ ẹ bá wà àbọ̀ ọlọ́run yóò mọ dájú lórí yín ẹ kú ìmọ̀ràn ẹ kú àtìgbàdégbà gbogbo lọ́gàá lọ́gàá ní iléeṣẹ́ yìí lẹ́ka káràkátà ni lẹ́ka ètò gbogbo tí ń lọ ẹ̀ka ètò ìròyìn pátápátá àti gbogbo àwọn lọ́gàá lọ́gàá nímọ̀ ẹ̀rọ adúpẹ́ lọ́wọ́ yín gbogbo lọ́gàá lọ́gàá níbi tá ń pè ní Diamond Conglomerate adúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ mi ti mọ ṣe lọ́jọ́jọ́ Sátidé nù wípé gbogbo òṣìṣẹ́ tí ń bẹ nílé iṣẹ́ Diamond Conglomerate pátápátá gbogbo yín iṣẹ́ wa kò mọ̀ ní ìdíṣẹ́ o ọwọ́ ọlọ́run àti ọwọ́ rẹ̀ yóò mọ wà nù ayé wa bá a ti ń lọ láyọ̀ náà láàmọ́ bọ̀ láyọ̀ àti àlàáfíà àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mo kí gbogbo àwọn tí ń ṣùgbọ́n wa lórí ètò yìí tiwantiwa bay chris ní sáàbò òkè múrítàlá a ò ní ṣàì dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa gbogbo tí ẹ múra àti darapọ̀ mọ́ wa lórí ètò yìí bákan náà ẹ ṣe àdúpẹ́ nígbà tí àwọn ohun tá à ń pòpọ̀ fún iléeṣẹ́ yín tó bá ti ṣe tán gbogbo ènìyàn ni ó mọ kí là ń ṣe tọ́bẹ̀ wa tí ó fi jiná àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún àtìlẹyìn gbogbo yín lórí ètò yìí gbogbo ládéládé lóye lóye nílẹ̀ yìí pátápátá kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ kẹsìn ọba kó sì jẹ kó pẹ́ gbogbo ẹ̀yin olóye pátápátá wọn ní káraolé náà làkókè yín mo ṣe káraolé fún gbogbo ẹ̀yin olóye ní gbogbo ìlú pátápátá níbikíbi tẹ́ ẹ bá wà ìlú ò ní dàrú mọ gbogbo yín lórí o ìlú ò ní túká o ìlú yín yọ̀mọ̀ tòrò ni bí omi àfòwúrọ̀ pọn àgò láàfin o

lápapọ̀lẹ̀ yìí ti sísọ lójú owó tí ó fún àti òkópa nínú ìdíje commonwealth ti glasgow yóò gbàlejò rẹ̀ ṣáájú ìdíje ọ̀hún. 2082 ó ní ilẹ̀ italy gbéwúrò sójú ilẹ̀ west germany pẹ̀lú àmì ayò góò mẹ́ta sí ọ̀kan díje àgbáyé tó wáyé ní wájú ọgọ́rọ̀ àwọn olùwòrè bọ́ọ̀lù ní pápá ìṣeré santiago bernabeu ní ilẹ̀ spain. Tóò èyí ló pin ìròyìn ọ̀hún nàìjíríà okòrè ni olóòtú ìròyìn taiwo adéyẹmí ló tu tó ká ṣe tí gbọ̀yìn lẹ́ẹ̀kan sí akéwà pé àkò ìsinmi ó pín ọ̀sẹ̀ ọ̀pọ̀ rẹ̀ láṣẹ láyé.

0: jẹ́ kí a tẹ́tí sí ètò àkókò ìyìn rere láti ní ìjọ
1: Kingdom of Christ Gospel Church
0: tí ó wà ní Plot 5 Finger of Christ Street Olúwatẹ̀dó Ajá Road Òkìkẹ̀yẹ Dálẹ́gẹ̀ Ìbàdàn. Ajíhìnrere Vincent Sola Mohammed ti wà níkàlẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run tó ṣe iyebíye àti àdúrà. Fún ẹ̀bi àdúrà ẹ lè pe 0803-468-4303. Ẹ̀nà àbáwá.
2: Orúkọ Jésù.
3: Amen.
2: Orúkọ Jésù.
3: Amen.
2: Ọba ń lọ ọba Jehova gba ọpẹ wa.
3: Amen Jésù.
2: Ẹ̀mí mímọ́ lórúkọ Jésù Olúwa gbẹ̀yìn wa.
3: Amen.
2: Àtúndé lọ́sẹ̀ yìí. Ọlọ́run ògo máa bá wa lọ.
3: Amen.
2: Ọlọ́run gbàkóso ìwásù yìí.
3: Amen.
2: Ọlọ́run jẹ́rí ara rẹ̀.
3: Amen.
2: Olúwa gbàlà.
3: Amen.
2: Ẹ̀mí mọ́ wòsàn.
3: Amen.
2: Kò tú sílẹ̀.
3: Amen.
2: Ní orúkọ ti Jésù Kristi Olúwa wa.
3: Amen. Amen. Amen. Lórúkọ Jésù.
2: Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run.
3: Hallelujah.
2: Ẹni tó tún ni pé kí a wá síwájú rẹ̀ lónìí. Èmi pẹ̀lú Ajínrere lájọ wá, àwọn ó dákun ara wọn.
3: Orúkọ mi ni Ajínrere Olúwa Tìmílẹ́yìn Ọláníyan.
2: Ẹ ṣe. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ẹni tó tún fún wa lórí ọ̀fẹ́ láti wá. Ògo ni forúkọ mímọ́ rẹ̀.
3: Hallelujah.
2: À ń bá ìwásù kan bọ̀ ní ìjẹ́ ìdógún. A lè tẹ̀síwájú ní ìjẹ́jọ nítorí Easter ti a ń se lọ́wọ́lọ́wọ́ nígbà náà, a ń se àyájọ́ ikú àti àjínde Jésù Kristi. O ní òjẹ́ ká lè tẹ̀síwájú. Mo dẹ̀ promise wípé a ó tẹ̀síwájú lónìí ní pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. Àkórí ìwásù náà la pè ní Ọlọ́run ẹ̀san. Ọlọ́run ẹ̀san. Nígbà tí a mú ẹsẹ̀ ọ̀rọ̀ wa nínú ìwé Númẹ́rì orí 31 yẹn. Bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní sí 17. A ní lè ka gbogbo rẹ̀. Ṣùgbọ́n ẹ mọ̀ bá wa lọ nítorí àkókò tí a ní kò tó nǹkan. Bóyá kankan bá wa ka bí ẹsẹ̀ méjì sí mẹ́ta ń bẹ̀ tàbí sí mẹ́rin.
3: Olúwa sì sọ fún Mósè pé gbẹ̀san àwọn ọmọ Ísíráẹ̀lì lára àwọn ara Mídíánì. Lẹ́yìn èyí ni a ó kọ ọjọ́ pẹ̀lú àwọn ènìyàn rẹ. Mósè sì sọ fún àwọn ènìyàn náà pé kí nínú yín kí ó há mọ́ra ogun, kí wọn kí ó sì tọ àwọn ara Mídíánì lọ, kí wọn kí ó sì gbẹ̀san Olúwa lára Mídíánì. Nínú ẹ̀yà kọ̀ọ̀kan 1,000 ènìyàn ní gbogbo ẹ̀yà Ísíráẹ̀lì ni kí ẹ̀yin kí ó rán lọ sí ogun náà. Bẹ́ẹ̀ ni wọ́n sì yàn nínú àwọn ẹgbẹgbẹ̀rún ènìyàn Ísíráẹ̀lì 1,000 ènìyàn nínú ẹ̀yà kọ̀ọ̀kan 6,000 ènìyàn tí ó há mọ́ra ogun. Mósè sì rán wọn lọ sí ogun náà 1,000 ènìyàn nínú ẹ̀yà kọ̀ọ̀kan àwọn àti Fineasi ọmọ Eleasari àlùfáà sí ogun náà tí òun ti ohun èlò ibi mímọ́ àti ìpè wọn nìní ọwọ́ rẹ̀ láti fún wọn. Wọ́n sì bá àwọn ará Mídíánì jà bí Olúwa ti pàṣẹ fún Mósè. Wọ́n sì pa gbogbo àwọn ọkùnrin.
2: Hallelujah.
3: Ògo.
2: Ní ìjẹ́ ìdógún, ẹsẹ̀ ìkíní yẹn náà la sọ̀rọ̀ lé lórí níbi tí Olúwa ti pàṣẹ fún Mósè pé kó sọ fún àwọn Ísíráẹ̀lì kán lọ gbẹ̀san lára àwọn ọmọ Mídíánì. A wá sọ ńgbà náà wípé Ọlọ́run jẹ́ Ọlọ́run ẹ̀san pé àṣepamọ́ ló wà, kò sí àṣegbé, pé Ọlọ́run yóò béèrè ẹsẹ̀ tàbí ẹ̀san ẹsẹ̀ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan. A tún ní mọ́ padà sí síbẹ̀. Mo dẹ̀ sọ́njọ́ náà ta bẹ̀rẹ̀ pé mi mọ iye ẹpísòdù tí àkórí máa gbà bóyá méjì tàbí mẹ́ta. Bọ́lọ́run bá ṣe fún wa ní orí ọ̀fẹ́. A wá bọ́ sí ẹsẹ̀ ìkẹta yẹn lónìí. Ọlọ́run pàṣẹ fún Mósè kó sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì. Bóyá o, ẹ lọ gbẹ̀san àwọn ará Mídíánì. A wá rí i pé lẹ́sẹ̀kẹsẹ̀ ní ẹsẹ̀ ìkẹta yẹn, òun náà ni Mósè gbé ṣiṣẹ́ tó sì àrẹ́ǹjì láti pé kí àwọn ológun kan dide lo si midiani lati lo ja ati lati lo gbesan awon ara midiani hallelujah
3: ogo
2: ta ba wo ese keta yi a ri awon kankan to se pataki fun awa iranse olohun ode oni to se pataki fun awa olori ode oni leaders inu ijo olorun leaders to ndari ijo olorun nto se pataki bi o kristeni omo leyin jesu kristi nto se pataki ta gboro wo a ri pe mose o ti e jafara lese kese ta ti so fun o na lo ti gbe siset ibi lati ri igboran mose si olorun bona so nje je ma wi pe osun won ti a fi mo iran si olorun to to osun won ta bi mo leyin kristi to to on la ri kini osun won na akoko ni igboran si asi olorun igboran si idari olorun igboran si itoni re igboran si ilana re inu ele ni aseyori kristeni kokan wa inu ele ni aseyori iran si olorun kokan wa iran si olorun ti o ba ti ko lati mo gboran o lewu kristeni ti o ba ti ko lati sa igboran to ba ti ko lati gboran o lewu akoko ri yen ekeji lese kese na lo ti sise ton ti oluwa so o gbe sise to arakunrin to n gbo mi arabinrin to n gbo mi osun ti a fi mo ojulowo eyan olorun re o na tun ni ekeji na ni wi pe riri nkan bi olorun se ri wiwo nkan bi olorun se wo gbigba nkan bi olorun se gba sise nkan olorun bi olorun se so pe keyan o se riri nkan olorun bi olorun se ri wiwo nkan olorun bi olorun se wo osun won niye ibe ni asiyori wa si wa a je ran si olorun tabi olorun pe wa nkan lo se pataki se oju ti olorun fi wo nkan lawa na fi wo si owo to olorun fi mu nkan re lawa na fi mu se bi olorun se ri nkan re ni awa na ti ri e wo mose nsin ori nkan olorun bi olorun se ri o wo nkan olorun bi olorun se wo o se nkan olorun bi olorun se ni pe ko se ko ti e je olorun riyan ko gbiyanju ati twist oro olorun lati ba ife re mu on ri wi pe o gboro pa nkan buruku run o gboro gbogun ti nkan buruku o gboro se lodi si e se lodi si nkan tolorun se lodi si e ja wo opolopo se ran se loni se bi olorun se ri nkan la se ri se bi olorun se ri ese ni iwo ran si olorun ri se bi olorun se ri ese ni wo kristeni se ri se owo ti olorun fi mu ese ni wo fi mu ninu ijo re bayi se bi o kan wo pe ko to nkan ko ese yen o ko oni mini abajo to fi je wi pe ko si aso ti awon obirin o le wonu jo re tori o ro pe ko ni mini ko si unu ti won o le gewo sochi e bi okunrin se bi sosi e na lokunrin ti n fi erin se ti won fi simu o de ri nkan to ba di nbe tori o loju temi ti ri nkan olorun bi olorun se ri o ni oju ti emi ti wo nkan olorun bi olorun se nwo o ni aya ti olorun ti ri di nkan olorun bi olorun se ri iru se wo lo wa nse yen si olorun o gba eja mo pe bi iran si olorun bi ijo olorun agbe wa dide bi asoju re ni lati se nkan olorun bi olorun se ni pe ka se lati ri nkan olorun bi olorun se gbe kale abajo ti nkan fi baje nu jo loni ki se bi oro olorun se so nkan la se nse a kan gbianju lati se nkan olorun bi ife okan wa ewu mose ko je olorun yan bi olorun se soro tan o si dide ko wa ko mo wo pe awon yen de nice si wa awon yen ko ye ka ba won ja e olorun ko ye ka ka pa won run tan mo wi pe ai pa won run ewu ni arakunrin so mose dide oya e dide lese kese o ti arrange ese keji niyan o la soro le lori yen oya lati lo gbesan o ku awon mo ise dijo e ja wa wo ese iketa yen ese keni yen
3: ninu eya kokan egberun eniyan ni gbogbo eya israeli ni ki eyin ki ran lo si ogun na be ni won si yan ninu awon egbegberun eniyan israeli egberun eniyan ninu eya kokan egba mefa eniyan ti o ha mara ogun Mose si ran won lo si ogun na egberun eniyan ninu eya kokan awon ati Finiasi omo Eliasari alufa si ogun na ti ohun ti ohun elo ibi mimo ati ipe won ni owo re lati fun
2: hallelujah
3: ogo
2: Mose wa gbera o wa pe awon omo Israeli a mo pe eya meji la ni eya Israeli o wa yan wa 1000 soldiers la ni eya kokan won wa je 12000 so o wa moya eyin aya e lo si ogun a wa ri wi pe ko si eya kokan ti o ni pa ati pin lati lo ja ogun oluwa ko si eya kokan ti o lowo si lati lo ja ogun oluwa gbogbo eya kokan lo ni asoju inu awon ologun won lati lo ja ogun oluwa so awon eko pupo gba nbe yen ta le ko sugbon ki oluwa ran mi lo lati le salaye akoko nbi awon ari wi pe ogun oluwa wo ni kristen yo ja nsin yi ekini mo fe ka mo pe awa kristeni ologun ni wa jagun jagun ni wa asoju olorun ni wa idi niyan ti Jesu Oluwa fi so wi pe e lo si gbogbo aye e lo wa asure fun gbogbo eniyan pe okan kokan to ba gbagbo ta ba baptism re yi o la ti o ba si wa gbagbo yi o jebi ise ologun tan ran emi ati enu gbogbo ijo lo gboro yin fun fun nibe gbogbo ijo lo gboro lo soju ogun yi ki se ogun ti a o fi ibanja ki se ogun ti a o fi okoja ogun ti a so na ni rere gbigbogun ti esu ati agbara re gbigbogun ti okunkun ati agbara re yi lo waasu ire lati lo gba ile oba on to ran wa nu ijo melo lo nwaasu ire bayi ijo melo lo njade fun ire bayi mo ranti 70s si LA 80s on to gba aye kan ni irere asi wa ri pe Jesu wa ngba ijoba awon eyan wa yi pada si olorun igbon nisin e won ta fi paro re ore mi kan lo wa su lo nse money cry ni odun kan ni pastor kan wa ba pe o school en se yi won o wa su bayi mo won o se kini bayi mo kini o school o fe so fun mo se n wa su lori radio lo tun pade ministry evangelism ni tan mo se kakiri ntọlọrun na wa niyan ologun ni wa o wa ran wa jade bi ologun e ri pe won ni mose so pe ki awon omo iseli ha mora awa na gbo mu bata yin rere lati lo waasu lati lo doju ko awon ara midiani awon ijoba isu awon ijoba okunkun awon agbara okunkun to joko ni okan awon eyan to joko ni aya awon eyan ti o je kan ri tolorun ro ti won mu ayan wonu ese lo awon emi buruku ti mo awon eyan wonu buruku e ninu nkan buruku lo awon agbara fi aye ko so nkan ti o le pa esu ku olokan eyan ju yin rere jesu kristi lo ko so nton le segun ese ni aya ye laya eyan ju rere jesu kristi lo iru awa bayi in rere kristi la gbo ta fi gba jesu gbe bi oluwa toluba la wa arakunrin nigba ti ba wa si ni rere mo bo la awon eyan se fe la tori nu agba ninu inu rere ni agbara igbala wa Paul te so olohun gbe ton ba wa su rere tori agbara olorun ni si igbala e gbo agbara olorun ni si igbala o ngba okan la nigba ta ba wa da keta ba wa wa su bo la won yin o se fe la e won te so joda loni ori oke ni gbogbo wa nda le kaakiri ipade adua sa nitori pe owo wa nbe e le gbowo lo wa awon eyan adua sa awon adua to le deru ba yan bo le fi rere si gbogbo ijo ti o ba ti wa su rere o ti ku ki se jo olorun mo ki se jo alaye mo eyin eyan mi nu oluwa eyin elegbe mi ninu ise ranse e je pada sinu yin rere e gbo wa gbogbo gbogbo eya kokan ninu eya kokan wa mo ya e lo wa su ya e lo ja ogun yen agboro jade be loruko jesu oju oni ti wa
3: amen
2: e ja pada se ti baba ti baba ran wa e lo si gbogbo aye o na ni lo sele mbi bayi lati lo pa nkan buruku run gbogbo pepe ti esu gbero ka biwo nipa agbara yin rere gbogbo nkan ti o da ti satan gbero ka biwo nipa agbara yin rere so akoko niyan so mose o mu gbogbo eya nu meji la yen ya e lo ja ogun oluwa ogun oluwa na ni waasu rere agbara nbe nu rere eyin eyan e waasu rere e waasu loruko jesu oni baje fun wa
3: amen
2: nkan keji ta tun wa ri beyen a tun wa ri isokan ijo lati gbogun ti ese o fe ki a mo wi pe ijo ni ojuse ta gbele wa lowo ijo ki se ile oko owo ki se le se ta dale lati mo powo tori gbogbo onje te ba je ni dise oluwa te je lona to da e po olorun apadi e si jiya re en olorun pe mi olorun pe mi kini di to olorun fi pe o se eso wo lo wa debe se eso kiki lo wa debe olorun ni ojuse to gbele ijo re lowo lati se ojuse nla gboro fulfill laye wa o la gboro fulfill nu se ran se wa o eri pe mo so le kan pe se iwo na ri ese bi olorun se ri sori agbere bi olorun se ri sori pasaga bi olorun se ri sori iro bi olorun se ri sori ole bi olorun se ri sori jagidi jangan bi olorun se ri sori egbe buruku bi olorun se ri se se fo un fo wo pa awon eyan lori ninu ese na ni arakunrin arabirin ewo mose bo ni o se ni wuwo lọwọ ọlọrun bo ni mose o se ni se pataki lọwọ ọlọrun bo ni mose o se ni se yebiye si ọwọ lọwọ ọlọrun tori ori nkan bi ọlọrun se ri bi won na ba fe se yebiye lọwọ ọlọrun yala iran si ọlọrun tabi kristeni o gboro ri nkan ọlọrun bi ọlọrun se ri o gboro fọwọ ti wuwo ọwọ tọlọrun fi mu nkan re won na gboro fi mu aye le so lenu e wa wu isokan ijo lati gbogun ti ese so o wa mu ara iya kokan iwe iya bayi so gbogbo ijo olorun la gboro ri wipe ojuse wa ni lati doju ko ese lokan awon eyan laye awon eyan laye awon eyan ki se pe ijo kan mo waasu lati ba ese wi eyin o mo wi pe o school ni ko ye ko waasu be ko ye ko soro be owo nkan mo ti doju de o abajo abajo bistro ti se npo si ni iran yi o na ni wa buruku ngogo ni wa ese ngogo nitori pe ko si waasu to ba ese wi mo to kolu ese e ja sare lo wo yen mo pa le pari e loni tori ago yen si se kini o si nsare e je ka wo e ja wo iwe judu yen ese keta si kerin juda ori kan na loni e ja wo nto so harin to so nbe yen ese keta si kerin e ja wo nto wi iwe juda
3: olufe
2: olufe
3: nigba ti mo fi aisin mi gbogbo kowe si yin ni
2: ti
3: igbala
2: ti mo fi aisin mi kowe si ni ni ti igbala
3: ti se ti gbogbo eniyan
2: ti se ti gbogbo eniyan
3: nko gboro sai ma kowe si yin
2: nko gboro sai ma kowe si yin
3: ki si gba yin niyanju
2: ki si gba yin niyanju
3: lati ma ja gidigidi
2: e ma gbo lati ma ja gidigidi
3: fun igbagbo
2: fun igbagbo
3: ti a ti fi lele ti a ti fi le awon eniyan mi mo lowo le kan soso
2: ja gidigidi ja gidigidi ja gidigidi nje mo pe aya awon eyan ni esu ngbe aya awon eyan ni ese ngbe aya awon midiani ta nsoro won o nbe laye okunrin nbe laye obirin ohun ti a fi mu midiani kuro laye awon o ni oro olorun agbara in rere agboro doju ko ese je kan mo pe ese ki se nkan ti o da bi olorun se ri ese awa na gboro ri eja lotun eja lo wo we mi tori akoko wa eja wo we titu yen 116 kilo wi we titu 116 eja wo an so wi pe gbogbo ijo gbogbo oro ri ese bi ese ka doju jako ese ka doju jako ese ka gbogun ti ese titu 116 eje ka wo n to so iwe titu 116 oni won jewo pe won mo olorun gbon nipa ise won se won je eni rira ati alaigboran ati ni ti ise rere gbogbo alaini lari hallelujah
3: ogo
2: so eyan pe awon kan ori ese bi ese won pe ra won leyin olorun won pe ra won ni si olorun sugbon ni ti ise oluwa ni ti mimo olorun iwa won se olorun ise won se olorun iba mo ri be ni pastor mo ki omo ijo mo le mo fo omo ijo meta merin yawo ni yawo kan mo fun loyin we pe omo ti yin eni yen bi ona lojo loruko jesus ko ni baje fun wa
3: amen
2: won ji alaigboran ewun ta so npa mose lekan o gboran si ase olorun o tele ase olorun ko tu si oro olorun ko le ba ife re mu ati ni ti se rere gbogbo won ji alaini lari loruko jesus ko ni baje fun wa
3: amen
2: a tun tesiwaju ni ojo mejo lagbara olorun boya ojo mejo na la pari episode yi samo wi pe ojuse ijo ni lati doju ko ese a doju nkan buruku loruko jesus yo dara fun wa
3: amen
4: o da mi loju pe oro olorun te ti gba yi yo mu yin larada lati ni ijo kingdom of christ gospel church webe abi adura e le pe ajin rere vincent sola mohammed si 0803 468 4303 ni oruko jesus ti e no ni soro si

drink in here. Congratulations to you. Oh, Jenny, oh, yeah, my body, Kuru, man. Oh, daughter, Baba, no, my little one, Jira, and then I'll get girls at Baba, yeah. Then we got Baba Luce Villa, yeah. Also, Nepa Ako Adams. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ, akọ Adams, ó ń rọ ikọ̀ ọ̀rọ̀ ti mú yẹ̀sì. Ìyẹn láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Sevilla àti Venezia lórílẹ̀-èdè Italo. Kì í pé akọ Adams yóò lọ pọ̀ láǹfààní láti padà darapọ̀ mọ́ wọn. Gẹ́gẹ́ bí mo ṣe ń jà yín bọ̀, ìyẹn nípa. Ẹ̀rọ̀wọ̀ agbábọ́ọ̀lù atamátàsí ẹni ọdún 26 years of age pé ó jọ bí ìpé nǹkan ti mú yẹ̀sì ìpé ikọ̀ agbábọ́ọ̀lù Venezia lórílẹ̀-èdè Italo nínú ìdíje Serie A. Wọ́n ti gbà ó ìyẹn lórí owó ilé ti Sevilla tí wọ́n ń béèrè fún. Bóódà àdéhùn ti wọ̀ pẹ̀lú akọ Adams wípé yóò gbégbèsè yóò dẹ̀gbẹ̀ tàta pínsẹ̀ ìyẹn láti lọ darapọ̀ mọ́ wọn. Ẹ jẹ́ kúkú na pátáwátá ní ibopó lọ fà sí yín létí. Ẹ bá lè mọ bí nǹkan ṣe lọ. Ẹ̀rọ̀wọ́ agbábọ́ọ̀lù náà akọ Adams ẹni ọdún 26 years of age ní sáà ìgbábọ́ọ̀lù tó kọjá nínú ìdíje ti La Liga Domido nígbà tó ń kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù Sevilla. Ẹ̀rọ ti wípé ó láǹfààní láti gbá bọ́ọ̀lù mẹ́wàá ìyẹn wọnú àwọn tó sì lámì onírànlọ́wọ́ mẹ́ta nínú ìfarahàn 32 ìyẹn 2032 league appearances nìyẹn. Ìyẹn ní sáà ìgbábọ́ọ̀lù tó kọjá ó jẹ́ jẹ́ nìyẹn. Ó yẹ jẹ́ kí n kúkú boko lọ́fà wípé akọ Adams láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Montpellier ìyẹn lórílẹ̀-èdè Faransé tó ti wá darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Sevilla pẹ̀lú owó tó tó lò 5 million

kọjọri wọn bẹ láàrin ogun ọdún lórílẹèdè nàìjíríà fly eagles nìyẹn olùkọ ni wọn ìyẹn abdul mikaiba ó ti tọka sí o ó ní ṣe fẹ gbọ. Ìdíje wa fún bí eléyìí ti ń bọ̀ lọ́nà

wọn ṣe ń sọ lágbóró ìdárayá lápá bẹ lágbọrin ti bọọlù aláfẹsẹgbà olùkọ ni ikọ agbábọọlù bàfánà bàfánà torílẹèdè south africa mo ń sọ nípa ugu bros ọwọ́ láyé ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ ó lẹ́gbọ́.

gẹ́bi ògbóǹtagì olùkọ́ni ọmọ bíbí orílẹ̀-èdè belgium náà ló jẹ́ ẹni ọmọ ọdún mẹ́rìnléláàádọ́rin 74 years of age gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó di mímọ̀. Ó lóun ṣetán.

níbi kọ́ wọ́n gbé wọlé ni ìyẹn níbi dèdè ìṣẹ́jú méjì ìṣẹ́jú bíi mẹ́ta owó dín ní bíi èlò owó dín ní bíi àádọ́rùn-ún ìyẹn bíi 86 87 minutes owó ni wọ́n.

ìbílẹ̀ àwọn desire dùwẹ̀ àbíbílẹ̀ àti bẹ́ẹ̀ lọ ni wọ́n fẹ́ lọ kojú ó lẹ má lọ fọ́ o 44 minus 4 ó 14 gbòrò ayé ó lẹ má dẹ̀ lọ rò ọbẹ̀ ìjánitẹ́ bá lọ rò ó lẹ.

0: 101.7 FM.
1: Radio made for you.
2: Ó jalè jago tó tàn kárí ayé.
3: Gbogbo wa ní gbòòrò tí mọ kí ló ń ààbùn.
4: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ̀kun kedere.
2: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
5: Bí a bí fún mi lẹ́tọ̀ àbí. Bí a yẹ ṣe bí bí wa.
2: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
6: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ. After working.
2: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tó yọ.
7: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
8: Àwọn tí wàá yọ.
2: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
7: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́? Obìnrin mi sọ̀tà lẹ́nu.
9: Ẹ̀jẹ̀ ká tẹ̀lé òkè o.
2: Kí ló fi sọ? Kí ló fi sọ? Kí ló fi sọ? Ṣé lóòótọ́ ló fi wà àbí kò sófin? Bó bá wà, àmúlò rẹ̀ ń kọ́. Ǹjẹ́ àwọn èèyàn ti ẹ̀mọ ẹ̀tọ́ wọn lábẹ́ òfin? Ẹ já jọ fojú òfin wo àwọn ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ. Bí orí bá wa kun, alábẹ́là ké sí. Ẹni mojú ògún nípa Bìnín rè.
10: Ẹ pàdé wa lọ́jọ́ ọjọ́ Àbámẹ́ta Saturday láti aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́.
2: Kí ló fi sọ? Tọ̀sẹ̀ yìí ẹ máa mí sí ẹ o.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn ní ẹ̀rín.

0: àwọn ó tó mórí bọ́. Wàyí o, kò dín ní àwọn akẹ́kọ̀ọ́ gboyè nípa ìmọ̀ ìṣègùn òyìnbó 44 láti ilé ẹ̀kọ́ gíga Fásitì tìlú Ìlọrin ni wọn kò tí ì sayẹyẹ ìgbaniwọlé fún láti bi ọdún kan báyìí látàrí bí ilé ẹ̀kọ́ Fásitì náà kò ṣe tí ì buwọ́lu ipa èyí tó yọ kókó lórí ètò náà ò léyìí tí ó dá ìkọminú sílẹ̀ lórí ọjọ́ iwájú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó ń kọ́ nípa ìmọ̀ ìṣègùn òyìnbó ọ̀hún. Ẹ̀wẹ̀, àwọn 150 akẹ́kọ̀ọ́ gboyè ọ̀hún ni wọ́n ṣètò ayẹyẹ ìgbaniwọlé ọ̀hún fún o lóṣù kọkànlá ọdún 2025 nígbàtí àwọn 44 ni wọn kò tí ì mọ ọjọ́ tí ètò náà yóò kàn wọ́n o. Wàyí o, ilé ẹ̀kọ́ gíga Fásitì ọ̀hún ti wá sọ ọ́ di mímọ̀ gbangba pé bó tilẹ̀ jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ tí òun ka wọ́n tó 44 ni wọ́n láǹfààní láti jókòó kọ àṣekágbá ìdánwò MBBS ọ̀hún o, ṣùgbọ́n tí ìgbìmọ̀ tó mójútó ètò ẹ̀kọ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀ lórí ọ̀rọ̀ ètò ìlera lórílẹ̀-èdè yìí tàmọ̀ sí NDCN buwọ́lu ìperegedé àwọn olùkópa tó tó 150 níye o ní ìbámu pẹ̀lú àgbékalẹ̀ ìlànà àmútẹ̀lé ilé ẹ̀kọ́ náà. Bákan náà ni ilé ẹ̀kọ́ gíga Fásitì Uni Ìlọrin ti wá jẹ́ kó di mímọ̀ pé níṣe làwọn fọ̀rọ̀ jẹ̀wọ́ o pẹ̀lú ìgbìmọ̀ náà láti mú àlékún bá iye àwọn ènìyàn náà. Wàyí o, ẹgbẹ́ kan tí wọ́n pè ní United States Government Exchange Alumni Association of Nigeria USGEAAN ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ti kéde ìkópa ẹgbẹ́ ọ̀hún nínú ètò kan léyìí tí ó jẹ́ àgbékalẹ̀ ètò láti fi sàmì ayẹyẹ àjọ̀dún ọdún tó tó 2020 ti ilẹ̀ Amẹ́ríkà ti gba òmìnira o. Ìkéde ọ̀hún ló wáyé látọ̀dọ̀ igbákejì adarí ẹgbẹ́ náà nípínlẹ̀ Kwara Dókítà Sikiru Isanu. Ẹ̀wẹ̀, gẹ́gẹ́ bí ọ̀kan lára àlàkalẹ̀ ètò tí ẹgbẹ́ ọ̀hún ti pìyàmọ̀ ni ètò tí wọ́n pè ní STEM ti mú ètò ìtọ́nisọ́nà lórí ẹ̀kọ́ tí ènìyàn bá yàn láàyò tá a mọ̀ sí career guidance láwọn ilé ẹ̀kọ́ girama jákèjádò ìlú Ọ̀màràn ti mọ́ ìlú Ìlọrin o. Ètò ọ̀hún ni yóò fún àwọn akẹ́kọ̀ọ́ láǹfààní láti mọ pàtàkì ẹ̀kọ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì, ìmọ̀ ìjìnlẹ̀ nípa ohun èlò tẹkinọ́lọ́jì, ìmọ̀ ìṣirò ti mọ́ ìmọ̀ nípa ẹ̀rọ àti bẹ́ẹ̀ lọ. Bákan náà ni ẹgbẹ́ ọ̀hún náà tún ṣe àlàkalẹ̀ ìgbìyànjú lọ́lọ́kan ọ̀jọ̀kan láwọn agbègbè lójúnà àti ṣètò ìdánilẹ́kọ̀ọ́ nípa bíbẹ̀rẹ̀ okòwò fáwọn ọ̀dọ́, ìpolongo lórí ìmọ́tótó àyíká o àtàwọn ètò mìíràn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ilé ẹ̀kọ́ gíga Fásitì tìlú Ìlọrin. Bákan náà ni ẹgbẹ́ ọ̀hún tún tẹpẹlẹ mọ́ ìfarajì rẹ̀ láti mú kí okun àjọṣepọ̀ tó ń bẹ láàrin ilẹ̀ wa Nàìjíríà ti mọ ilẹ̀ Amẹ́ríkà túbọ̀ lè dan ìsí láti pàṣẹ onírúurú àgbékalẹ̀ ètò lẹ́sẹ̀kùkù léyìí tí yóò lápáre. Ìròyìn káàkiri àgbáyé lẹ̀ ń tẹ́tí sí láti kàn ní ìgbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM. Ìlọrin, ìròyìn náà yóò tẹ̀síwájú lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí.
1: Social media, Amy Omoyini, pretty by me. I'm blushing. Moshe video yiloni, let's update everybody. As you can see, I'm at Bola Kale Street. Cherry White House, nye, let me get black, nye. Oh, if I go goni, let me. Hey, bobo, you wait, mama, say, every morning, ni mama, she ni 7 a.m. every day. Moshe man, keep fit, lele, yi. Every shape, me, ni, can see, oh, bo, molo, to yi.
2: O ma ṣe o. O sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè fira rẹ lájínigbé lọ́wọ́. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndú ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí. Àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn. Ǹjẹ́ o tiẹ̀ mọ àwọn tí ò ń bá dọ́rẹ̀ẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣá? Ayé le o, èèyàn sì burú. Kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ. Ṣọ́ra, mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
3: Ìmọ̀ràn yìí ló ń dé sétí gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
4: Ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkùn káyélujára wa, ìdàkùn ìbádọ́rẹ̀ Facebook, ìdàkùn abẹ́yẹfò.

0: Ayo ati idunnu yin lo je wa logun. Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ó lópin ni.
1: After working kílógù, ìgbádùn lógù tá máa jẹ. After working.
0: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tún yọ.
1: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

0: O ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn. Nyerin.
1: Ẹni abala.

Mo mú ètò obìnrin rere wá sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ Message of Salvation Women Ministry ní ìlú Ìlọrin, Kwara State, Nigeria. Orúkọ èmi ẹni tí ó ń bá yín sọ̀rọ̀ ni Florence Aya Àjàgbé. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa tí ẹ máa ń gbọ́ wa ní gbogbo ọ̀sẹ̀. Mo kí yín lọ́kùnrin àti lóbìnrin. Mo gbàdúrà fún yín wípé ní orúkọ Jésù, Olúwa yóò gbọ́ ti yín sí rere. Lónìí, kókó ẹ̀kọ́ tí a mú wá sí etí ìgbọ́ yín òun náà ni agbára àdúrà nínú ìgbéyàwó. Agbára àdúrà nínú ìgbéyàwó tàbí nínú ìdílé onígbàgbọ́. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé àdúrà ni agbára. Ẹ jẹ́ kí a gbàdúrà náà. Ọlọ́run wa, a fi ètò yìí lé yín lọ́wọ́. Ẹ wá gba ìṣàkóso. Bí a ṣe ń bẹ̀rẹ̀, ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú wa. Ẹ jẹ́ kí a parí pẹ̀lú yín pẹ̀lú ìbùkún, kí olúkúlùkù kí ó rí àánú gbà ní orúkọ Jésù Olúwa.

Àwa àmì àdúrà jẹ́ bíbá Ọlọ́run sọ̀rọ̀. Nígbà tí a bá ń gbàdúrà, à ń bá Ọlọ́run sọ̀rọ̀. Nígbà tí a bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run, Ọlọ́run pẹ̀lú sì ń bá wa sọ̀rọ̀. Ǹjẹ́ méjèèjì ni àwa ń ṣe nínú ìdílé wa. Ìdílé tí ó bá ń gbàdúrà, ó jẹ́ ìdílé alágbára. Ìdílé tí ó bá ń gbàdúrà, ó jẹ́ ìdílé ti ẹ̀mí. Ìdílé tí ó bá ń gbàdúrà, ó jẹ́ ìdílé tí àwọn ọ̀tá òkan lè dédé kọjú sí. Ìdílé tó bá ń gbàdúrà, ó jẹ́ ìdílé aláyọ̀. Ìdílé tó bá ń gbàdúrà, wọ́n jẹ́ ìdílé tí wọ́n máa ṣe àṣeyọrí nítorí pé ẹni tí wọ́n ń gbàdúrà yìí sí ẹni tí ó tó gbani ni. Mo gbàdúrà wípé àdúrà yín kò ní ní ìdènà. Nínú ètò tí a gbé kalẹ̀ síwájú wa lónìí, mo gbàdúrà. Bí a bá wo gbogbo àyíká wa lónìí, tí a wo wájú, tí a wo ẹ̀yìn, a ó rí wípé dájúdájú àdúrà ó ṣe pàtàkì nírú àkókò tí a wà yìí. Àdúrà ó ṣe kókó ní irú àkókò tí a wà yìí. Yẹ kí a mú ọ̀rọ̀ àdúrà ní pàtàkì nínú ìdílé wa nítorí pé Ọlọ́run pàápàá òun ló pe ẹnìkọ̀ọ̀kan wa láti máa gbàdúrà. Nínú Èkíní Tesalónica orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógún, ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa níbẹ̀ wípé ẹ máa gbàdúrà láìsinmi. Ó túmọ̀ sí wípé gbígba àdúrà láìsinmi ó lè mú ìṣẹ́gun wá, ó lè mú ìrọ̀rùn wá, ó lè mú àṣeyọrí wá, ó lè mú ohun gbogbo èyí tó dàbí òkè níwájú wa kó sì sọ di pẹ̀tẹ́lẹ̀. Ẹ máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀ pẹ̀lú. Nínú ìwé Jákọ́bù orí karùn-ún ẹsẹ̀ ìkẹrìndínlógún, Bíbélì sọ fún wa níbẹ̀ wípé ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín. Níbo la ti lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fúnra wa? Nínú àdúrà. Kí ẹ sì máa gbàdúrà fún ara yín. Ẹni wípé nígbà tí a wà nínú àìlera, Ọlọ́run fẹ́ kí a wà ní ìlera. Ọlọ́run sì mọ̀ wípé a wà nínú àìlera náà. Àdúrà ó ṣe kókó. Ǹjẹ́ ìwọ ń gbàdúrà nínú ilé rẹ? Nítorí pé nípa àdúrà ológun ayé wa fi lè ṣẹ́. Ìdílé tí ó bá ń gbàdúrà ọ̀tá èyí tí ó lè máa jó ní àyíká wọn ti ṣe iṣẹ́ èṣù. Agbára tí ó wà nínú àdúrà tóbi tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ wọ́n ṣe. Ní ìgbà tí a bá ń gbàdúrà, à ń pe Ọlọ́run wípé kó súnmọ́ tòsí láti wá ràn wá lọ́wọ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ fún wa wípé nínú ìwé orin Dáfídì 127 ẹsẹ̀ kínní, ó ní àwọn tí ó gbẹ́kẹ̀lé Olúwa wọn ó dàbí òkè sí òní tí a kò lè sí ní ìdí bí kò ṣe wípé wọn ó wà láàyè títí láéláé. Àwọn wo ni wọ́n gbẹ́kẹ̀lé Olúwa? Àwọn tí wọ́n fi ojoojúmọ́ bá Ọlọ́run sọ̀rọ̀, àwọn tí wọ́n fojoojúmọ́ wá Ọlọ́run, àwọn tí wọ́n fojoojúmọ́ gbàdúrà, àwọn náà ni àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa, tí wọ́n sì ń ṣe ìfẹ́ Ọlọ́run, tí wọ́n ń dúró de ìlérí rẹ̀ ní ìgbà gbogbo, tí wọn ò máa wòhín wọ̀hún, tí wọ́n ń wípé àdúrà tí à ń gbà yìí yóò mú kó ṣeé ṣe. Ẹ má gbàgbé, nígbà tí a bá ń gbàdúrà, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ kọ́, dúró ná, òun ni ọ̀rọ̀ àdúrà. Nígbà tí a bá ń gbàdúrà tí Ọlọ́run bá wípé bẹ́ẹ̀ ni, ó túmọ̀ sí wípé a ti rí ìdáhùn àdúrà. Tí ó bá wípé bẹ́ẹ̀ kọ́, ó túmọ̀ sí wípé ohun tẹ́ ń béèrè yìí o, bẹ́ẹ̀ kọ́ ni òun ṣe fẹ́, ó sì yé Ọlọ́run. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ nígbà tí a bá ń gbàdúrà tí ó bá wípé dúró ná, ó túmọ̀ sí wípé a ní láti ní sùúrù. Bí àgbẹ̀ bá lọ sóko tó bá gbin àgbàdo tàbí ó gbin iṣu, kì í ṣe ọjọ́ tó gbin náà ni ó máa ka èso rẹ̀, yóò ní sùúrù. Yóò máa bomirin. Bí ó bá jẹ inú òjò, yóò máa tu gbogbo koríko, yóò máa tọ́jú oko náà. Nígbà tó bá sì yá, ohun gbogbo tó wà níbẹ̀ yóò dàgbà. Nígbà tí ó bá tó àkókò ìkórè, yóò lọ kórè. Bẹ́ẹ̀ náà ni ní ìgbà mìíràn, Ọlọ́run a máa wí pé dúró ná. Ohun tó béèrè yìí kò tí ì tó àkókò. Bó bá sì ti wí bẹ́ẹ̀, a gbọ́dọ̀ dúró náà ni. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, mo wá ń béèrè lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ mi, ǹjẹ́ gbogbo ìdílé ló ń gba àdúrà mọ́ lónìí? Ǹjẹ́ gbogbo tẹbí tara òun ni à ń gbàdúrà fún? Ǹjẹ́ à ń gbàdúrà fún ìjọ wa? Ǹjẹ́ a tilẹ̀ ń gbàdúrà fún àwọn ọmọ wa? Ǹjẹ́ à ń gbàdúrà lórí iṣẹ́ wa? Àwọn mìíràn yàn láàyò nígbà tí wọ́n bá rí ohun tó yẹ kí wọ́n ó gbàdúrà lé lórí, dípò kí wọ́n ó pe aya tàbí pe ọkọ wọn àti àwọn ọmọ kí wọ́n ó wólẹ̀, kí wọ́n ó sọ fún Ọlọ́run nípa rẹ̀. Kí ni wọ́n máa ṣe? Wọ́n máa tọ̀lé adánsí káàkiri. Eléyìí ò sì bá ìfẹ́ Ọlọ́run mu. Ọlọ́run fẹ́ kí a gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀. Ọlọ́run fẹ́ ká sinmi lé ohun Ọlọ́run nìkan ṣoṣo. Ó ní ègbé ni fún ẹni tí ó fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Ẹ jẹ́ ká gbẹ́kẹ̀ wa lé Ọlọ́run. Ẹ má ṣe jẹ́ ká wòhín wọ̀hún fún ìrànlọ́wọ́, nítorí pé Ọlọ́run tí àwa ń sìn ó lágbára láti gbà wá, yóò sì gbà wá. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Dánielì, ní ìgbà tí ó ń gbàdúrà kíkan kíkan, yóò gbàdúrà ní òwúrọ̀, yóò gbà ní ọ̀sán, yóò gbà ní àṣálẹ́. Dánielì gbàdúrà

àwẹ̀wẹ̀ daniel orí kẹfà daniel jẹ́ aládùúrà gidigidi ṣùgbọ́n ọ̀tá gbógun tí kò túmọ̀ sí pé tá a bá ń tẹ̀lé ipa ti ọlọ́run àwọn ẹni bí òní máa dìde ogun lórí ayé wa wọn ò kó ara wọn jọ ṣùgbọ́n ọlọ́run ó tu wọn ká nígbà tí ó tó àkókò kan àwọn ènìyàn kíyèsí daniel wọn sì lọ ń ṣe àwọn ìwà tí kò tọ́ nípa rẹ̀ títí wọn fi rí wípé àwọn mú daniel wọn sì lọ jù sí ihò kẹnẹ̀ún ni wọn ju daniel sí ṣùgbọ́n nítorí pé daniel jẹ́ olùsìn tòótọ́ tó gbẹ́kẹ̀rẹ̀ lé ọlọ́run tó ń gbàdúrà kíkankíkan ní ìgbà gbogbo daniel lọ sí ihò kẹnẹ̀ún ó sì padà o kẹnẹ̀ún ò sì pa lára nítorí pé ó gbẹ́kẹ̀rẹ̀ ọlọ́run abájọ tí ọ̀rọ̀ ọlọ́run fi wípé àwọn tó gbẹ́kẹ̀lé ohun ọlọ́run ó ní wọn ó dàbí òkè sí òní tí a kò lè sí ní ìdí wọn ò rí daniel ṣe ní ohunkóhun àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ àwọn ọ̀tá daniel àwọn ni wọ́n ṣègbé ẹ jẹ́ ká jẹ́ aládùúrà nínú gbogbo òkè tí a lè máa là kọjá ẹ jẹ́ kí a jẹ́ aládùúrà ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀ wa lé ọlọ́run ta ló tilẹ̀ yẹ kó dá ọ̀rọ̀ àdúrà sílẹ̀ nínú ìdílé bàbá ni o ìwọ bàbá tó ń gbọ́ mi ǹjẹ́ ò ń pe àwọn ọmọ ò ń pe ìyàwó gbogbo àwọn ará ilé yín kẹ́ ẹ jókòó kẹ́ ẹ ka ọ̀rọ̀ ọlọ́run sí wọn kẹ́ ẹ sì gbàdúrà fún wọn kẹ́ ẹ kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run dájúdájú àdúrà yín yóò sì gbà ṣùgbọ́n lónìí ó ṣe ni láàánú ọ̀gọ̀rọ̀ ìdílé ni ò gbàdúrà mọ́ o ọ̀gọ̀rọ̀ ìdílé ni ò gbàdúrà gbà papọ̀ mọ́ eléyìí sì jẹ́ ìṣòro ńlá eléyìí sì jẹ́ wàhálà ńlá ẹ dákun ọmọ tí wọn ò máa gbàdúrà nínú ìdílé rẹ̀ tí wọn ò máa ka ọ̀rọ̀ ọlọ́run nínú ìdílé rẹ̀ bó bá jáde tán kí ni yóò máa ṣe kò yá ni lẹ́nu bí àwọn ọmọ mìíràn ṣe yà lónìí wọ́n ní wọ́n ṣe yàwúyàwú yàwú plus kí ni wọ́n bá dé gbogbo nǹkan wọ̀nyí ìgbọ́n gbogbo irúbikíbi tó wù kí jẹ́ ká kíyèsá yàtọ̀ lára rẹ̀ wọ́n ò rí ìṣeùfẹ́ ọlọ́run lára rẹ̀ wọ́n wá wípé eléyìí ìdílé kan ló ti wá ìdílé yìí kan yẹn ó sì túmọ̀ sí wípé ó jáde níbi tí wọ́n ti mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ǹjẹ́ ó tilẹ̀ ń kó àwọn ọmọ rẹ ní ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ò ń kọ́ wọn bí a ṣe ń gbàdúrà ǹjẹ́ òun pe gbogbo àwọn ará ilé rẹ ọkùnrin ni mò ń bá wí yẹn o ṣé ẹ̀ ń pe gbogbo àwọn ará ilé yín wípé ẹ jẹ́ ká gbàdúrà ṣe ni láàánú pé ọ̀gọ̀rọ̀ ọkùnrin wọn ò ráyè wọn ò ráyè wọn ò ráyè àbájọ tí àwọn ọmọ ṣe rí bẹ́ẹ̀ lóde lónìí tí àwọn ọmọ fi yatara wọn lónìí nítorí pé bàbá àti ìyá wọn ti kùnà ohun tó yẹ kí wọn ó ṣe láti kékeré fọmọ wọn ò ṣe ọmọ dàgbà tán ọmọ ò mọ nípa rẹ mọ ọmọ yatara rẹ mo gbàdúrà wípé lórúkọ jésù àwọn ọmọ rẹ ò ní yàyàkuyà ẹ jẹ́ ká jẹ́ aládùúrà àdúrà ṣe pàtàkì àdúrà ń pe àlàáfíà wọlé lákòókò èdè àìyédè ẹ jẹ́ ká kọ philip orí kẹrin ẹsẹ kẹfà dé ìkeje kalẹ̀ àdúrà jẹ́ odi ààbò kúrò lọ́wọ́ ọ̀tá apanirun psalm 91:1-2 àdúrà ń pe ìfẹ́ àti ìdáríjì jáde ìdílé tí wọ́n bá ti ń gbàdúrà tí wọ́n jà lálẹ́ àná ilẹ̀ mọ́ ọkọ̀ jí ìyàwó pẹ́pẹ́ torí ó ti ní àkókò àdúrà ìyàwó yẹn náà ó dìde ṣùgbọ́n nígbà tẹ́ ẹ ti ń jà ẹ ò dá síra yín mọ́ débi tẹ́ ò ti ẹ̀ gbàdúrà eléyìí léwu o nítorí náà ìdílé tó bá ń gbàdúrà ó jẹ́ pípe ìfẹ́ àti ìdáríjì jáde padà sínú ìdílé náà ó sì ṣe pàtàkì bákan náà àdúrà nínú ìdílé tó bá ń gbà á ó jẹ́ sísinmi lé ọlọ́run nìkan ṣoṣo ǹjẹ́ ìdílé rẹ sinmi lé ọlọ́run ìdílé tí kò sinmi lé ọlọ́run kí ló ń ṣẹlẹ̀ lé wọn lórí àdúrà a máa múni kọjú ìjà sí gbogbo pẹpẹ òkùnkùn gbogbo rẹ̀ a sì wó yánmọ́yánmọ́ ǹjẹ́ à ń gbàdúrà láti wó pẹpẹ òkùnkùn lulẹ̀ nínú ilé rẹ àti ní àyíká rẹ kí gbogbo rẹ ó ba lè fọ́ yangayanga àdúrà a máa mú ìrìn àjò ìdílé jágeere a sì máa mú ìdílé jókòó pẹ̀lú ìrọ̀rùn ìkíni tesalonika orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógún ilé tó bá ń gbàdúrà dájúdájú ayọ̀ yóò máa jẹ́ tiwọn. nítorí náà ẹ máa gbàdúrà láìsinmi gbogbo ìdílé ni mò ń bá sọ̀rọ̀ wípé kí a máa gbàdúrà láìsinmi ó ṣe pàtàkì fún ìdílé onígbàgbọ́ láti máa gbàdúrà ìdílé tó bá ń gbàdúrà ayọ̀ máa ń kún inú ìdílé wọn pẹ̀lú àkíyèsí mo béèrè ǹjẹ́ gbogbo ìdílé ló ń gbàdúrà ìdílé lówùúrọ̀ lówùúrọ̀ ní àṣálẹ́ mọ́ lónìí ìbéèrè mìíràn ǹjẹ́ ọkọ àti aya ǹjẹ́ wọ́n ráàyè àdúrà àgbàpọ̀ mọ́ bí ìyàwó bá ti jẹ́ ó ti kọjá sílé ìdáná oúnjẹ tọmọ ó jẹ aṣọ tọmọ ó wọ ẹwù tọmọ ó wọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdúrà ṣe pàtàkì òun la máa ń gbé jù sẹ́gbẹ́ kan ǹjẹ́ mọ̀ wípé bẹ́ẹ̀ nìyẹn bá pinnu wípé òun ó mọ lọ tayò
ni ojojumo yo raye ati tayo sugbon teni yan ba pinu wipe adura o fe ma gba lohuro losan lale hey ati raye yo dogun nitori ohun aye ta o mu wa saye ta o dijo kale ta o si fi sile ta o si ma lo lo ba eleda wa arakunrin baba ninu ile eyin iya lorde nje n ri aye adura e ma gba adura lai simi adura lo mu ni bori isoro adura lo mu ni bori ota adura lo mu ni segun aye nje eyin n gbadura ohun to le mu ki adura yin o ma lo gere o na ni wipe nje ni jesu ninu idile yin ohun anila n gbe laruge bi jesu ba n be ninu idile re ko ni ni o lara lati gbadura bi baba ba wipe ohun o sun loni iya o fogbon mo bi o se ji wipe daddy my dear e dide je ka gbadura akoko adura ni yi lati bo olorun soro ah eyin ara ninu oluwa e je ka ma gbadura o adura se pataki adura se koko e je ka fi jesu se olori ile wa ka wa mo pe lojojumo fun iranlowo fun abo fun anu nipa be

0: Desde 88.7 Shining Supreme.
1: The time is 9 o'clock.
2: Ago mesan ti lu.
3: Now playing.
4: Money don't buy you happiness. Money
5: turning up the spark.
6: Kòkò ń sún yíká àwọn ìdánilé ayé ìlàkọjá kálukú ga bẹ́ẹ̀ ló yàtọ̀ síra wọn ṣùgbọ́n o elédùmarè ọba dẹ́dà ṣẹ̀dá kìí fi ni sílẹ̀ láì ní lànà àbáyọ àmì wò lásán ni ó dé bá olúgbọ́n olúgbọ́n fọgbọ́n ṣe ó dé bá rẹ̀sà àrẹ̀sà ò torí ẹ̀sà gbọ̀rọ̀ alákejì lọ ó dé bá wọ́rọ̀gọ́ àgàmọ̀ tèdè ó fi soṣù ságbéjì ara àmì wò ikú tó wá ń pabọ̀ rẹ̀ láìsò jòjò kó lu àwọn máṣá sùkúyè ni ó yá ẹ jẹ́ ká pàdé lórí ètò asínilétíṣí níye nípa àwọn àmì wò tí mi ẹ̀ ènìyàn títí àmì wo iléeṣẹ́ rédíò títí tàn rẹ̀ ń tàwọn yọ yìí diamond 88.7 fm lẹ ó ti máa gbọ́ o àmì wo ní gbogbo ọjọ́ sátidé bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án sí ago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ lẹ ó fi máa gbádùn ètò yìí ẹ jẹ́ ká jọ gbọ́ tọ̀sẹ̀ yìí ká fi tẹlòmíì kọ́gbọ́n àdánwò ayé wa kò ní dàdán tán o àmì wo ẹ má mí sí.

kàbíyèsí elédùà. Akàfẹ́ modélálẹ̀ tòní bí ìṣe mi. Ẹ ti mọ̀ pé bọ́dẹ bá wọgbó ọdẹ adagboro ọ̀wàrà òjò wọgbóró dàgboro sí àṣà. Ọlọ́run ìbàrẹ̀ lálẹ́ òní ọba ti ń sẹ̀rì àmọ́ kójúmọ́ tó mọ́ bójúmọ́ bá mọ́ tá a mú kókó wò. Modélálẹ̀ òní tèmi ti gbá àwọn àtìpẹ́ rẹ̀ lẹ́bẹ̀ẹ́ kú lé o. Ẹ mọ̀ igónogún tó balẹ̀ ló jẹbọ́ àkàlàmàgbò tó balẹ̀ ló jẹ̀dọ̀. Kètèntèrí ò tètè dé ńgbà tí ó balẹ̀ ó jẹ̀ fún akọni. Àmọ́ o ẹyẹ gbogbo mọ̀ ló ń sáfẹ́bọ̀ gbígbóná yìí á ti sì yìí sí. Torẹ́ ni ó bá gbégunú ò gbọ́dọ̀ tẹ́wọ́ gbowó o ẹni tí ó tẹ́ gbowó kò gbọ́dọ̀ gbégunú. Ẹ kúlé o Ọlá ti ń re wájú Ògùn ní Yọ̀pá ìbìtì lèmejì alákàfẹ́ eré ìjálógún International Presenter. Ọmọláre o ti fàbọ́ lámù kan yẹn gan òkú papàpà fírẹ̀ nàkànàkà gbárẹ̀ lọ́wọ́ kanakana ẹ kúlé ẹ kalẹ̀ káàbọ̀ sórí ètò àmì wò. Gbẹ̀ngà kí pẹ̀lú àjọ wà lálẹ́ tòní bí ìṣẹ́wà náà ni lórí ètò tá a pè lámì wò ọ̀hún ẹ ti mọ bá a ti ń ṣe. Lórí ètò fútalẹ̀ tòní àgùntà sọ lónú o sọ́sẹ́ pìrìsẹ́ntà àjọ ńbẹ lálẹ́ òní lórí ètò kò ní bàjẹ́ o lógo tọ̀ lọ́hún. Àlejò wa náà ń bẹ bí a ti jọ bẹ̀rẹ̀ látọ̀sẹ̀ tó kọjá. Ìbá kìíní ọ̀hún bọ̀ látọ̀sẹ̀ tó kọjá ni. Ǹjẹ́ ibo ló wá bàdé lọ́sẹ̀ tó kọjá.

0: tó ti di pé mo ti fẹ lo àlùyọ ní ibi bẹ yẹn pastor yẹn
1: ìlọrin náà ni pastor yẹn wà
0: ìlọrin ni pastor yẹn bo mi lo ṣiṣẹ
1: ọmọdọ
0: ní Èkó
1: lẹyìn ọdún bi márùn
0: lẹyìn ọdún bi mẹta
1: lẹ ti lo nbẹ ngba kẹ tó lọ séku
0: ntọlọ torí mo ṣiṣẹ káàkiri o salary ta ba si ti gba torí bo ba ṣe tún wà lọdọ ẹ kí ṣe pé bóyá n ri oúnjẹ jẹ náà o le ṣe pé ẹkan lọ ojúmọ la n jẹ bọ ojú gbogbo owó ṣíngbà yẹn inú gbogbo wa ń dùn ní gbogbo gbà yẹn so ìgbà tó yá tí màá dé mo lóyún fún gbà yẹn
1: ǹjẹ́ ló fún pastor yín gbà náà
0: fún pastor yẹn èèyàn kan wá rí mi tó jẹ́ member church wa tó jẹ́ member church ibi tí mo ti wá lọ ta ìyá mi ló lobó ń pè à òun rí àwọn rí ọmọ yìí ò pé àwọn dẹ̀ ń rí
1: oyún nínú rẹ̀
0: ìyá mi bá tọ pásítọ yìí wá mi ti ẹ dá ìyá mi mọ gbogbo gbà yẹn mi dá wọn mọ
1: dá ìyá mọ mọ
0: ìgbà tó yá wọn bá wọn tì mí ìgbà tó yá wọn tì mí lọ pé tọ wípé tipátipá ibibẹ wọn fi tipátipá ìgbà tó máa tó aago méjìlá òru mo bára mi padà lọdọ pásítọ yẹn ni mo rìn láti ilé wa nínú ilé ọdọ ìyá mi mo rìn láti ibi tí mo dẹ rìn láti ibi báyìí ó tó láti ibi báyìí tí n bá ní mo wò ó tó láti ibi báyìí dé tanke junction
1: láti bí ire wọlé débi dé tanke junction
0: òru yẹn náà ni mo dẹ dé ọdọ pásítọ yẹn
1: kábíyèsí ọlọrun
0: àárọ kùtùkùtù làwọn ìyá mi rí wípé ọmọ yìí dà ánṣá làwọn bá lẹkùn ṣíṣí bàtà àwọn máa bá lẹkùn ṣíṣí inú oyún yẹn náà ni mo rìn dé ọdọ pásítọ yìí ìyá mi ṣàbẹrẹ àdúrà wọlé àwọn wòlíì káàkiri wọn ṣà ń wọlé àwọn wòlíì wọn ṣe àwọn wòlíì ìgbà tó yá ìyá mi tún mú mi padà nínú bíbẹ ni ìyá mi sọ fún mi torí gbogbo nǹkan tí mò ń ṣe nígbà yẹn mi rántí ni ìyá mi sọ fún mi pé mo gbé ìwé lé àwọn pé pásítọ yẹn torí pásítọ yẹn ti sọ fún mi wípé ìyá mi gangan ló ń ṣe mí tí mi bá jìnnà sí ìyá mi pé mi lè rọ́nà lọ so ìkórira yẹn ti wà láàrin.

0: alárìíra.
1: Hello, ẹ ká lé ó kọyín bulletin ń pè wá o.
2: Ló bàbá wa lápàtì mi láti airport.
1: Láti airport à ń gbọ́ yín bàbá o.
2: Ẹkú programu.
1: Àlọ́ ní ṣètò àdúpẹ́ o.
2: Mi ò gbọ́ láti ìyàwó mi ló fẹ́ sọ fún mi torí mi ṣe ẹ̀kú sáfìdì mú kí arábìnrin. Ìbọ̀lọ́ ọlọ́ba yóò bá gbẹ́rù rẹ.
1: Àmì àmì ìlédùá o.
2: Ẹ̀mí ṣe ètò sí
1: o. Àmì àṣẹwò àṣẹ ìlédùá o.
2: Àríkọ́gbọ́n ni eléyìí jẹ́ fún gbogbo àwọn obìnrin wa. Táwọn òbí náà ká sọ́mọ wa náà. Ó ti sọ̀rọ̀ lóríṣiríṣi pé ọ̀rẹ́ èèyàn gbúdọ̀ sọ́ra bọ́ ọ̀rẹ́. Nígbà ọ̀rẹ́ tọ́pìkì gan tún bá àwọn ọkùnrin gan wí. Pẹ̀lú ìbọlọ ẹ̀ ní ṣe
1: èsì ẹ̀ ní tètè. Àmì àṣẹ àṣẹ ìlédùá.
2: Dáhámọ̀ gbòmítà
1: ni o. Àmì o, adúpẹ́ o. Tọ́, ó dàrú.

0: ó dá lórí ètò náà láwà lálẹ́ yẹ má gbàgbé o gbogbo ẹyin tí ẹ bá fẹ́ ran arábìnrin náà lọ́wọ́ ẹ lè pè náà lẹ́yìn ètò bẹ́ẹ̀ bá ti rí bí pè lálẹ́ yìí sórí ètò ẹ bá pè lálẹ́ yìí tí ì bá rí bí ẹ pè bí aago mọ́kànlá sókè lọ́la àbí kẹ pè láàrin ọ̀sẹ̀ mi náà nígbè ẹyin tí ẹ bá fẹ́ ran arábìnrin lọ́wọ́ o ó nílò ìrànlọ́wọ́ o ẹyin tójú rẹ̀ rí kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run mẹ́wàá ń ṣẹlẹ̀ lórí dúníà tá a wà yíyẹ́ wọn ní wà bínú ẹ̀ka ilé ó kọ yín bilẹ̀ tí ń pè wá o.
1: ẹ̀ka ilé o.
0: ẹ̀ka ilé sá o.
1: bàbá burú sí kanjú ló ń sọ̀rọ̀ láti nàìjíríà.
0: tọ ẹ̀ka àbọ̀ sórí ètò àmì ìwòsàn.
1: èmi kàn fẹ́ gba gbogbo àti pásítọ̀ àtàfà ẹja rántí pa náà bíi mọ ẹja bẹ́ẹ̀ lọ lọ́ ẹsẹ̀ ó pèrè ààrẹ ní fásitọ̀ ó dẹ̀ ṣe àbúrú jẹ́ pé kọ́ra àwọn gbọ́dọ̀ bá lọ́wọ́ ẹlẹ́bọ ó pèrè ààrẹ láàfáà ọmọ bá tẹ ọmọ ọlọ́wọ́ jẹ́ níbi tí ìgbọ́dọ̀ máa bá lọ́wọ́ ẹlẹ́bọ ẹ dákun ẹ má lè àwọn yẹn kó jẹ́ ẹsẹ̀ ọlọ́wọ́ ọba ẹ gbẹ̀dọ̀ ọlọ́wọ́ ọba àtàfà àti pásítọ̀ jùlọ lọ́wọ́ ẹ wú tẹ́ fún jọmọ ọlọ́mọ rí ẹ tọ́lá yìí pé ẹ bá rí àkáàtì fẹ́ yìí ní
0: ìtọ́lọ́mọ ní agbára kó wọ́n bá lọ fẹ́ yìí. ẹ pè wá lẹ́yìn ètò
1: máa pè yín padà
0: máa pè yín ẹ fi nọ́mbà mi léde adúpẹ́ o.

0: Ilé-iṣẹ́ tó gbé àlàáfíà tó ń tìlera lọ́wọ́ Jerry Gold Wellness Therapy náà ni wọ́n tó dóde fún tèmi. Jẹ́rí kí àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa.
1: Akí ẹ̀yìn yẹn wa.
0: Ẹ kú àmójúwa.
1: Àwa náà ni Jerry Gold. Ta kalẹ̀ sílùú Ògbómọ̀ṣọ́ Ìbẹ̀lawa.
0: Lórí

0: bẹ́ẹ̀ ni pé jùlọ fẹ́ ẹlòmíì téèyàn bá yọ sí lọ́nkàn yóò mọ̀ pé èèyàn ń bọ̀ kò ní dé tó mọ̀ ẹlòmíì orílẹ̀ àtẹrẹ wọ́ ẹlòmíì ọmọ nọ́mbà tán kọ́ ọmọ ló ń fẹ́ ẹlòmíì káàkiri ìríran làgbà ńlẹ̀ ayé ọlọ́run mọ́ fọwà lójú olóòtú ojú ṣe kókó inú ara ẹ jẹ́ àṣetọ́jú ara wa gbogbo èyíkéyìí tó léwu kẹ mọ kẹ fi nínú àwọn àìsàn ríran yín ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá dàbí ara èmi ọba àmọ́lẹ̀ tí mo jẹ́ apàṣẹ ìṣègùn fún gbogbo agbọmọlà ló ẹrin ọ̀sùn nọmba 116 sùúrù lérè ládojúkọ àgọ́ ọlọ́pàá b division odu ni bàbá dàbí ara ń lu ìlọrin lórílẹ̀‐èdè nàìjíríà àìsà ìmọ̀ fòlókò
1: bẹ́ẹ̀ ni mo ti
0: ẹ̀mọ̀ pé òkìkí
1: yín ti kàn káàkiri nípa ká tọ́jú ojú
0: bẹ́ẹ̀ni
1: nípínlẹ̀ ọ̀sùn nípínlẹ̀ ogun nípínlẹ̀ èkó ìpínlẹ̀ ọ̀yọ́ tó fi dépínlẹ̀ kíambi káàkiri orílẹ̀‐èdè nàìjíríà àmọ̀ kó kìkì yín kàn ọlọ́run sì gbà fún tọ́jú àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ ojú wọn sì ń gbádùn ló jẹ́ kí àwọn èèyàn máa gba tiyín ẹ bá ń tẹ̀síwájú sà
0: ọlọ́run ni kì í sà wá
1: adúpẹ́ adúpẹ́
0: ẹ yóò àsọjù tí mo sọ lẹ́ẹ̀kan tí yín ò bá mójútó tó bá jẹ́ lè tó kó àtọ̀ sí bá fà ni tí ò bá ti sí àmójútó òun ló máa ń fa prostate enlargement tí wọ́n ń pè ní ìṣètọ̀ tí tó mọ wá ṣeréṣeré ẹlòmíì tó bá ríbi tí ó ti ṣẹ̀yọ́ báyìí yóò kọ́kọ́ fọwọ́ gbárí mú fún bí ìṣẹ́jú mọ́ ẹ̀yọ́ ò ní wá tọ́jú ara ẹ o yọjú sí dàbí ara ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àìsàn tó lè kó bá ojú ẹni ó ní ìfúnpá gíga ẹlòmíì kó tó rìn ibùsọ̀ kan sí kejì yóò ti sinmi ẹlòmíì ayẹ ọmọ ìlú ni pípípípípípí
1: àyà jíjá
0: bẹ́ẹ̀ ni ẹlòmíì yóò kàn tiẹ̀ mọ rẹ láti inú wá nítorí pé ìfúnpá ẹ ga ó mọ kó bá ojú
1: bẹ́ẹ̀ni
0: bí ara ṣe ní ìfúnpá tiẹ̀ ojú náà ní ìfúnpá ó ní pressure tó gbúdọ̀ maintain tó bá ti ju normal pressure lọ
1: dédé tó ẹ kó débẹ̀
0: bẹ́ẹ̀ ni ó náà ń pè ní adákẹ́fọ́jú ayọ́kẹ́lẹ́ bojú jẹ́ tó jẹ́ pé ẹlòmíì báyìí ojú ríro ni sáá
1: ojú mọ̀ ojú
0: ẹlòmíì ọpọn ni kankankankan
1: ojú ẹlòmíì
0: bẹ́ẹ̀ ni ojú ẹlòmíì a máa wa mi ojú ẹlòmíì yóò mọ gun ni pinpinpinpin bí ẹni pé yẹpẹ dà sí.
2: kòkòrò inú ẹ̀jẹ̀ tẹ́ ń wò táwọn bàbá wa tún máa ń pè ní nárùn àjàká òkú ẹlẹ́wù gbẹ̀dú a máa ń kó bá ojú o.
0: ẹ mọ̀ fi ọwọ́ tó ń dùn yín ẹ mọ̀ fi sí abẹ́ aṣọ
1: tọ̀
0: tú mi síta kí n fi ọ́ sílẹ̀ n ló kọ àìsàn jẹ́
1: bẹ́ẹ̀ ni
0: bòmí mọ́ra kí n pa olóríkìí rẹ̀ ẹlòmíì ó ti lọ ọ̀hún ó ti gan ti dalágbo
1: ní
0: káàkiri
2: àdojúkojú ẹ ẹ rí ìyá tó ń ta èso ọ̀gẹ̀dẹ̀ ọ̀sán yín kankan ẹ bèrè lọ́wọ́ ìyá tó ń ta èso yẹn pé bàbá dàbí ara rẹ̀ ń béèrè ẹ ti rí bánà wa lọ́tún lọ́sì tán ya ojú sí ẹ ti tọ́dọ̀ wa nìyẹn.
0: fóònù nọmba mi ni
1: 070-622-125-125-02-02. tó bàbá àkàìmọye àwọn èèyàn tí wọ́n tẹ pọ̀pá dọ́dọ̀ yín lórí ọ̀rọ̀ ríran yìí tó sì jẹ́ pé lónìí wọ́n ti ju pọ̀pá lẹ̀ wọ́n ti ń káàkiri bó ṣe wù wọ́n wọn arìn sọ́tún wọn arìn sósì bó lẹ ṣe ń ṣe gan tó fi rí bẹ́ẹ̀.
0: olóòtú ọlọ́run ni kì í ṣàwa náà àmọ́ iṣẹ́ ń ṣe láìmọye ọdún sẹ́yìn ẹlòmíì àti ẹ̀ wá sọ́dọ̀ wa a rí pé tá a bá ti fojú kan ojú náà láàmú sọ pé báyìí ló ṣe ń ṣe ó báyìí ló ṣe ń ṣe ó ìfún láì ti jẹ pé ó ṣàlàyé nǹkan tó ń ṣe ó mọ̀ wá wò pé àbí bàbá dàbí ara ni agbára kan ti ń sọ̀rọ̀
1: sí àbó wẹjú ni
0: kò rí bẹ́ẹ̀ ọlọ́run ni àti pé iṣẹ́ tíyẹn ti ń ṣe iṣẹ́ tán bí wa sínú ẹ̀ nílùú òṣogbo wọn máa gbolé wa n tá ń tọ́jú nu iṣẹ́ ìrandíran ni bàbá tèmi jogún ẹ̀ lọ́wọ́ bàbá tiẹ̀ ni bàbá yẹn náà jogún so bó ṣe wá títí dórí èmi tí mo wà jogo yìí náà ni.
1: abájọ tí yorùbá fi sọ wípé àtọlẹ̀ dọ́lẹ̀ ń tà dán ọmọ àjànà kú kàn ní yàrá rà ọmọ tẹ́yà bá bí ẹ̀yà náà ni ó jọ ẹ tẹ̀síwájú bàbá.
0: ẹlòmíì ìjà ló lọ́ọ́ là tí kùkù bá lójú.
1: wọ́n sọ kùkù lójú tó bá ń wò bàlàbàlà.
0: tó bá di ti ń wò bàlàbàlà.
2: ẹlòmíì sì ré látara iṣẹ́ tí ń ṣe for example nísìnyí iṣẹ́ ọ̀kadà kọ́lọ́mọ dábò àwọn ọlọ́kadà wa iṣẹ́ yẹn mọ́ ó mọ́ padà ṣe àkóbá fún ojú pàápàá jùlọ àwọn tó bá mọ́ sí ojú wọn lẹ̀ tí wọn ò ní nǹkan kan tí wọ́n fi ń dàbò bojú wọn. tí ìyẹn bá jẹ́ ẹni tí ó bá mọ́ sun ẹkún púpọ̀ jù yóò kó bá ojú rẹ̀ tí ìyẹn bá sì jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ tó jẹ́ pé èéfín pàápàá jùlọ àwọn tó ń ṣiṣẹ́ tó ń dáná oúnjẹ tó ń ta oúnjẹ tó jẹ́ pé iná gíná sì ń dá tí èéfín ṣe sí wọn lójú yóò kó bá ojú. ẹ jẹ́ a máa ṣe àkíyèsí àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú ògo ọlọ́run elédùmarè ò ní fọ́ wa lójú.
1: bàbá bí nǹkan bá wá gbọ̀n sí yàn lójú bí eruku bí iyẹ̀pẹ̀ bí àwọn ìṣẹ́pẹ̀ igi tó run sí yàn lójú ǹjẹ́ ó ṣeé ṣe kó bani lójú jẹ́ bí.
0: bẹ́ẹ̀ ni kódà ẹlòmíì ojú ẹlòmíì tibẹ̀ ó ti ní nǹkan funfun tóńtó láàrin ojú tó yẹ olórúkọ táwọn eléyìnbó ń pè tá a lè dá lórí atẹ́gùn gbogbo eléyìí tó bá wù kó jẹ́ ń bẹ̀ ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá dàbí ara pẹ̀lú ògo ọlọ́run funfun tóńtó àárín ojú rẹ̀ hàn láìpẹ́ ọjọ́ ò ní rí ń bẹ̀ mọ́
1: pẹ̀lú
0: ògo lọ́dọ̀ ọlọ́run lágbára lọ́wọ́ ọlọ́run àti ewé àtẹ̀gbò tẹ́lẹ̀dùmarè virgin kimi.
1: bẹ́ẹ̀ bá ní àìsàn ìríran àwọn àpẹẹrẹ míì wo ló ṣeéṣe kó lúwa tún máa rí.
0: ẹlòmíì ò lè wá mọ́tò lálẹ́ ẹlòmíì tí bá ti ń di bí aago mẹ́fà àbọ̀ sí méje kò lè jáde mọ́ nítorí pé kò lè rí nǹkan kan mọ́. tẹlòmíì sì rèé tó òórùn bá ṣẹ̀ṣẹ̀ ń jáde òun nìṣòro tiẹ̀ mọ́ ń bẹ̀rẹ̀ tí kùrukùru ó gbà gbogbo lẹ̀lẹ̀.
1: kábíyèsí
0: ṣe rí kíní òun ó yàtọ̀ láti ara sára àmọ́ gbogbo eléyìí tó bá wù kó jẹ́ ń bẹ̀ gbogbo orúkọ tó léwu kan ti pè fún ọlọ́dọ̀ bàbá dàbí ara ọlọ́run ó tu yín sílẹ̀ ẹ̀rọ ìgbàlódé a fún yín àyẹ̀wò ọ̀fẹ́ àyẹ̀wò lọ́dọ̀ bàbá dàbí ara.

0: ìrora.
1: Gbọ́ ọjọ́ mo kí ọ́ o. Gbàlagbà oyè. Aláṣẹ tí gbogbo àṣẹ ń dáríjọ fún mo kí ọ́ o. Ọlọ́ọ̀ba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́rùn mo fi ń kún ipẹ́ kú lẹ́ẹ̀ka káàbọ̀ sí oṣù àánú àtòrí ọ̀fẹ́. Àlàyé pa wà lálàáfíà kódà tẹ́ lórí ọ̀fẹ́ àti mọ́ gbọ́ mi lálẹ́ orí ọ̀fẹ́ lẹ́ni àánú lẹ rí gbá o. Wọ́n kan ló to bátìrì ìjọ sójú òpó wíńdò wọn ní rédíò tán fi gbọ́. Ọlọ́run ba wọ́n tún ní rédíò àwọn ò tún ní bátìrì àbẹ́ rí nǹkan wá ìtòrí ọlọ́run. Òpẹ́ yìí tiẹ̀ ní méjèèjì ó yẹ ká ẹ mọ́ dúpẹ́ fọlọ́run bá o. Ní òpó Facebook olúwàgbé ìkìlẹ̀ fi mọ́ wò wá. Ti mú bún program tẹ́ dẹ̀ ṣẹ́ ẹ̀ tẹ́ láìkẹ́ ẹ̀yin gan ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà àánú gan lẹ́yìn náà tún rí gbà. Àwọn kan fẹ́ máa wojú òpó Facebook ń ṣùgbọ́n yọ̀ǹda fún wọn kí wọ́n fẹ́ bọ́ lọ́run fà. Àwọn kan sì tún ní fóònù jẹranjẹran bí agbada mọ́sà wọn tún ní dátà tán fi wo pẹ́ẹ́tẹ̀ tún ní kódà bí ó ṣe palasà pẹ́ẹ́tẹ̀ lórí ọ̀fẹ́ àti mọ́ tẹ́ kó mọ́ lọ́run àánú lẹ rí gbà. Ẹja dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Báàmí wọn látọrí wájú ọ̀pẹ́ ibi ti gangan lọ́lọ́ ọbọ̀ tì mí fún ta lẹ́yìí ẹ bá ń ṣe tọ́jú olúwa gbé mi ga gbẹ̀ngà ọmọ lẹ́pà báyìí ọ̀rọ̀ bàbí wọn náà ti mọ́ ń kira wọn á padà fi kínú béèrè béèrè lọ gbogbo ẹ̀yẹ̀yẹ̀ olúwa gbé mi ga òkìkí ló kọ́ mi ẹ̀kúlẹ̀ káàbọ̀ sórí ètò àánú àtòrò ọ̀fẹ́ lẹ́ẹ̀kan sí abala mẹ́ta ọ̀tọ̀.

0: àrùn tá a mọ̀ gbé yẹ̀wò lábala ǹjẹ́ ìwọ mọ̀ fún talẹ̀ o ni wípé ǹjẹ́ ìwọ mọ̀ wípé nígbà míì àjò ojú owó lọ. Bóyá ọ̀rẹ́ rẹ ló ń la nǹkan kan ó wá pè ọ́ ó sọ ìbànújẹ́ ọkàn dákun lójú ẹsẹ̀ kódà bó ti wù kó kí ààyè há tó láàrin odidi wákàtí 24 tí ń bẹnu ayé ìyẹn 24 hours ó dàbó ṣe ìṣẹ́jú márùn gbìyànjú tó o bá lórí ọ̀fẹ́ àti lọ rèé ba gbìyànjú kó o attend sí kó o pè lórí fóun fún ní ìṣẹ́jú márùn kò gbọ́ ohun tó fẹ́ sọ. ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ wípé èèyàn mi ó fi ìbànújẹ́ ọkàn rẹ̀ lọ a kàn wò pé màá chẹ̀kẹ́ létà ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin àti ẹ̀ níyà séèyàn mi bẹ́ẹ̀ dẹ̀rẹ́ nígbà míì ọ̀rọ̀ ẹnu wa lásán lọ́lọ́run ó kàn lò tí ó dẹ̀ mú kí ọkàn rẹ̀ fúyẹ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé tí nǹkan míì bá dé bá tí ò bá réyàn sọ fún gbà míì òun ló mọ̀ ń fà á ọ̀pọ̀lọpọ̀ tán ni ó ti bínú para rẹ̀ nítorí pé ó wọ̀ tó ń wò sí kò rẹ́ni tó lè sọ̀rọ̀ fún èèyàn míì tó tún pè pé kò ń tún fọ̀rọ̀ lọ ìyún náà ò tún da lóhùn kinní ìhùn ó lágbára pọ̀.
1: òun ló fi ń jolúwa tẹ́nì tuntun.
0: ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí ká mú nǹkan kan tó jẹ́ wípé kó jó lórí òun náà ni a pè ní ìfẹ́ ẹja nífẹ̀ẹ́ kì í ṣe pé ìyàwó àtọmọ wa nìkan tàbí bí wa nìkan ló yẹ ká fẹ́ ẹja kódà ẹni tá a mọ̀ rí tọ́lọ́n sáà ti gbé wa ṣe kòǹgẹ́ rẹ̀ ẹja nífẹ̀ẹ́ rẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa àwọn àgbámọ̀ pòwe kan wọ́n ní jí bá a ṣe pé papọ̀ tá a ṣòkú tí a bá ṣe bẹ́ẹ̀ tá a pé papọ̀ fún ẹni tí ara rẹ̀ ò dá wọ́n ní irú ẹni bí ò ní kú ẹ̀rí wípé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé tí tán bá wà láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àtọ́jú òbí wa kódà èèyàn mi aṣọ tí ìyá mi wọ̀ tí bàbá mi wọ̀ tó fi kú gan ń ti ń rùn bí ìyá àwọn àbí bàbá wọn bá jàjà wá kú bàbá ti ń pa màálù lámọ̀ máa sorísì mẹ́fà aṣoríṣi mẹ́jọ bẹ́ẹ̀ sì rèé àwọn òbí yìí ò gba tiwa wọ́n tiẹ̀ jẹ oúnjẹ dáadáa nígbà tí wà ńlá ẹ mọ̀ jẹ́ atanra wa ẹ wà àmọ̀kọrin àmọ̀jó inú àwọn òbí yẹn gan ò ní dùn sí wa nítorí pé àlòfẹ́ nígbà tí wà láyé ẹ jẹ́ gbìyànjú ká máa lo ìfẹ́ nítorí pé jẹ́ ìwọ tilẹ̀ mọ̀ wípé ìfẹ́ ohun ńlá ni o nítorí pé ọlọ́run gangan ni ìfẹ́ gbìyànjú nínú wákàtí tọ́lọ́run fún ọ nínú 24 hours tó o ní lójúmọ́ dákun ẹni tó ti fi ìṣòro rẹ̀ lọ kì í ṣe gbogbo nǹkan lówó kódà bó o lówó gbìyànjú mú ìṣẹ́jú márùn kó o lò fún kó o sì fún lámọ̀ràn lágbára ọlọ́run ọpọlọ yín kò ní ìjọba láṣẹ lẹ́dùnmá rẹ̀. fún ìpolówó ọjà tàbí bóyá ẹ̀yin náà fẹsẹ̀ onígbọ̀ owó ètò yìí 0070402140 ní kẹjẹ́ ká fi mọ̀ síbẹ̀ ká fi mọ̀ sọ̀rọ̀ ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n ṣe ojú òpó òun lẹ̀ fún ti alẹ́ yìí ká lọ sí abala ṣomore kí ló ọlọ́run ṣe láyé tiyín kí ló ọlọ́run ṣe láyé rẹ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run elédùmarè èmi olúwàgbémigbé òkìkí fẹ́dra gbogbo ẹgbẹ́ ọlọ́pẹ́ nítorí pé ó tún kà mí mọ́ ẹ̀dá láàyè lọ́jọ́ titoni àti ẹbí àtàrà mi àwàláyé àwàlálàáfíà nọ́mbà ẹni kẹjẹ́ ká pèsè kẹfì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run 09136556952 09136556952 09136556952 kí ló wá ṣe láyé yìí. Hello, welcome.

0: 091-366-5562 ẹgbọn tí bọdà emmanuel sọ wọn ní báwọn ti ẹwà lórí wíjà. Hello, ta ló wà nbẹ? Hello. Orúkọ yà àti tẹ́tí ń pè.
1: Ayọ̀dèjì ni láti ìlú Ọ̀tẹ́.
0: Ó yá kí lọ́lọ́run ṣe fún yín pápápá.
1: Orí tọ́lọ́run ṣe lálẹ́ ní títa àwọn ọmọ tí wọ́n jí gbé yẹn. Ó jẹ́ ayọ̀ ọkàn mi lónìí lẹ́dùn dáradára.
0: Lágbára Ọlọ́run inú yóò ní bàjẹ́.
1: Gbogbo àwọn tó kù bẹ́ẹ̀ náà yóò yọ wọn o.
0: Ami. Ó dáa, ẹ já ṣe bẹ́ẹ̀ ká máa lọ ní orí ètò fún ti àṣálẹ̀ 0707040-2140 ní kẹ́ ẹ jẹ́ ká fi sọ̀rọ̀ lẹ́yìn ètò. Adúpẹ́ fún Ọlọ́run ọba. Ìtàndẹ̀ túlẹ̀ láyọ̀ àtàlàáfíà. Àtẹ̀mí àti yín àní bọ́ sọ́wọ́ ìjọ́mẹjọ látún pàdé lórí ètò. Olúwàgbémigo òkìkí ló kọ̀ mí ire o.

0: bẹ́ẹ̀ ni oorun kì yóò sì pa wọ́n.
1: Yes.
0: Nítorí ẹni tí ó ti ṣàánú fún wọn yóò tọ́ wọn.
1: Ó ní ẹni tó ti ṣàánú fún wọn, Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Jehovah Jireh, Jehovah Nixon, Exadai, ó ní yóò tọ́. Yọ darí ẹ síbi tí ayọ̀ rẹ wà.
0: Àní ní àìsùn omi ni ó dà wọ́n. Àní ní
1: àìsùn omi ni ó dà kò wá ní sínira mọ́. Nígbà tí Ọlọ́run bá mú ọ débi tí ìtura wà, ọ gbàgbé gbogbo ìlàkọjá rẹ, ọ gbàgbé gbogbo ìdààmú rẹ. Ọlọ́run bàbá Fòfáyọ̀ ló ní kí n sọ fún ọ bẹ́ẹ̀. Iye tí wà fún ọ mọ̀mọ́, má para rẹ o, má ronú mọ́, má sokó mọ́. O ti wà depressed because what you are passing through. God said there's hope for you. Olúwa ní ìrètí wà fún ọ. Yes.
0: Èmi ó sì sọ gbogbo àwọn òkè ńlá mi wọ́n ni di ọ̀nà.
1: Ẹgbẹ́ ta ló sọ bẹ́ẹ̀ yẹn ná? Ọlọ́run ni. Olóhùn wọn sọ gbogbo àwọn òkè wọn ni di ọ̀nà. Ogun tó wà nínú ayé rẹ yẹn yóò disappear. Ibi tí wọ́n ti ní ọ̀sọ̀nà, Ọlọ́run ó lànà ńbẹ̀. Ẹ̀rá àwọn ọmọ Ísíráẹlì ni. Nígbà tí wọ́n dé etí òkun, tí òkun ru, tí wọ́n wo ẹ̀yìn, wọ́n wo ogun Farao, wọ́n bẹ̀rẹ̀ sí rèrò ikú. Kí ni wọ́n sọ fún Mose? Wọ́n ní Mose kí ló tó mú wa wá síbì láti wá pa wá. Gbọ́, òun gbọ́ mi nínú ilé, inú ogun yẹn kọ́ lọ máa kú sí. Mose gbójú sókè, ó ní Olúwa sọ fún pé ó yà na ọ̀pá rẹ̀. Mose máa pa ọ̀nà òkú máa pèsè méjì. Wọ́n máa kọjá nínú ìyẹ̀gbẹ́lẹ̀. Wọ́n máa kọ ni pé kò sẹ́ni tó dàbí Ọlọ́run. Orin tí wọn náà máa padà kọ́ láìpẹ́ yìí nìyẹn. Báwo bá ti gbàgbọ́? Gbàgbọ́ nínú ògo Olúwa. Testimony pọ̀ rẹpẹtẹ. Mo sọ, mo máa sọ ní gbogbo ìgbà. Mi ní ìdí láti máa edit ẹ̀wà tó lè afẹ́fẹ́. Ìwọ náà wá wo tó Olúwa ń ṣe. Ẹ̀wà wo. Ẹ̀wà wo. Ẹ̀wà wo Olùgbàlà ọlọ́wọ́ gbọgbọrọ tó ń yọ ọmọ rẹ̀ lọ́fẹ̀ ayé. Ẹ wá wo Olùgbàlà tó sayé àwa di rere. Ayé rẹ máa di rere. Ó kú ọ lójú kan. Ìdè rẹ ọjà. Ìdí ni mo ń pè ọ sí Fòfáyọ̀ Kajídà ní Sunday. Ó rí pé mo tẹnu mọ́. Ìpàdé Sunday jẹ́ special program. Don't miss it. Praise and deliverance ní Fòfáyọ̀ Kajídà nílùú Òṣogbo ní òkè Arugun. Màá fi àkókò ní láti jọ gbàdúrà lálẹ́ wákàtí kan láti gbàdúrà. Ó ṣàkọ́ńtọ̀ ọ̀fẹ́ ìwọ tó bá lè kọ́. Bẹ́ẹ̀ni, Olúwa ni kí n máa sọ tẹ́lẹ̀ sí. Kí n sọ tẹ́lẹ̀ sí bẹ́ẹ̀ ni ìyanu ó sì máa tẹ̀lé. Jẹ́ àpàdé níjọ Sunday yìí, Ọlọ́run ó tun ayé rẹ̀ sí. Yes.
0: A ó sì gbé ọ̀nà òpópó mi wọ́n ni ga.
1: Yes.
0: Kíyè sí àwọn wọ̀nyí yóò wá láti ọ̀nà jíjìn.
1: Máa bọ̀.
0: Sì wo àwọn wọ̀nyí láti àríwá wá.
1: Yes.
0: Àti láti ìwọ oòrùn wá.
1: Yes.
0: Àti àwọn wọ̀nyí láti ilẹ̀ sínímù wá.
1: Yes.
0: Kọrin.
1: Kọrin.
0: Ẹ̀yin ọ̀run.
1: Aha.
0: Kí o sì yọ.
1: Yes.
0: Wáyé.
1: Yes.
0: Bújáde nínú orin.
1: Tí wọ́n ní kí èèyàn bújáde ayọ̀ ńlá níjẹ́bẹ̀. Èèyàn bújáde ariwo sọ ìdùnnú òde. Sọ pé mi náà kọrin ayọ̀.
0: Mi náà kọrin ayọ̀.
1: Sọ pé ìbànújẹ́ ó tán.
0: Ìbànújẹ́ ó tán.
1: Sọ pé ẹ̀gàn mi ó lọ.
0: Ẹ̀gàn mi ó lọ.
1: Sọ pé gbogbo gbèsè mi ni ó parẹ́.
0: Gbogbo gbèsè mi ni ó parẹ́.
1: Nígbà yẹn ló máa bú jáde. Ṣùgbọ́n wàá wá Ọlọ́run. Má jẹ́ kó rẹ ọkàn rẹ. Ẹnìkan ló ti lọ oríṣiríṣiríṣi. Wọ́n tiẹ̀ ti gbá ohun. Wọ́n ti gba wíbì. Wọ́n sọ nu prógáàmù tá a ṣe kọjá. Yes. Nínú àjọ̀dún. Mo ní káwọn èèyàn sọ. Ènìyàn mélòó ni mo gbárí. Èèyàn mélòó ni mo gbowó lọ́wọ́ rẹ̀. Èèyàn mélòó ni mo fẹ̀tàn bárìn. Agbára Ọlọ́run sì wà. Ká Ọlọ́run Fòfáyọ̀ tó ń ṣiṣẹ́ agbára. Ọlọ́run tó ń ṣiṣẹ́ ìyanu. Ǹjẹ́ mi mọ̀ ni pé tógun ayé ẹ bá ṣẹ́ ó ṣe fọ́lọ́run. Tógun ayé rẹ bá ṣẹ́ wàá ṣe kí ni o? Wàá ṣe fọ́lọ́run. Bẹ́ẹ̀ni àwọn alọ́nilọ́gbà ikọ̀. Àwọn alọ́nilọ́wọ́ gba ikọ̀ àti ìrìjú Ọlọ́run wọ́n pọ̀. Ṣùgbọ́n bíbélì pé èmi máa àwọn tèmi. Àwọn tèmi sì mọ̀ mí. Mo retí ẹ. Don't be discouraged. Ẹnìkan ló ti lóríṣiríṣi prógáàmù. Ohun ọlọ́bi kankan mọ́. No. Wọ́n ti dúró. Ara mi ṣe ọlálẹ̀ yìí ni. Já pàdé ní Fòfáyọ̀ Kajídà. Ní so 8. Lẹ́yìn kápítà ò tẹ̀ nílù Òṣogbo. Tọ́ba ti dé kápítà sọ pé tọ́ọ̀jì bàbá Fòfáyọ̀ lọ. Tọ́ dárẹ́gbẹ́ lọ́nà ògoluwa. Sọ pé tọ́ọ̀jì bàbá Fòfáyọ̀ lọ. Tọ́ dé Móyé Johnson. Sọ pé tọ́ọ̀jì bàbá Fòfáyọ̀. Láàárọ̀ Sunday ni o. Jájọ́ Jésù ló lè gbà wá. Mo sọ fún ọ kọ àwọn nǹkan tó fẹ́ kọ́lọ́run ó ṣe fún ọ. Fi sínú envelope. A jọ gbàdúrà sí. Ọ̀nà àbáyọ ó sì dé.
0: Ẹ̀yin òkè ńlá. Nítorí Olúwa ti tu àwọn ènìyàn rẹ̀ nínú.
1: Olúwa ṣe kí ni?
0: Ó ti tu àwọn ènìyàn rẹ̀
1: nínú. Yóò tù wọ́n náà nínú tó gbàgbé gbogbo ìdààmú yìí. Tó gbàgbé gbogbo ìtìjú yìí. Tó gbàgbé ẹ̀gàn yìí. Tó gbàgbé gbogbo gbèsè yìí. Tí rẹ̀ ó dùn.
0: Yóò sì ṣàánú fún àwọn olùpọ̀jú rẹ̀.
1: Yóò ṣàánú fún àwọn olùpọ̀jú rẹ̀. Bẹ́ẹ̀ni àwa tá ń la ìṣòro kọjá. Àwa tá ń la ìdojú tá ní ìdojúkọ kan. Olúwa ló kọ́ ṣàánú fún ọ. Yóò mú ìdojúkọ yẹn kúò. Yóò mú ìbànújẹ́ yẹn kúò. Yóò ra iṣẹ́ padà. Yóò ra ayé padà. Ìgbà ìtura ó de. Ìgbà ìfọkànbalẹ̀ ó de. Àìsàn tó wà nínú àgọ́ ara yẹn ó parẹ́. Lórí ọmọ yẹn ó padà láyọ̀. Torí pé Olúwa ló ń ṣe kí ni o. Olóhùn ó tù ọ́ nínú.

0: Yes.
1: Ṣùgbọ́n sí òní wípé.
0: Sí òní wípé.
1: Olúwa ti kọ̀ mí sílẹ̀.
0: Ibi mo ti mú àkọ́rí ọ̀rọ̀ yìí jáde nìyẹn o. Sí òní wípé Olúwa ti kọ̀ mí sílẹ̀. Yes.
1: Olúwa mi sì ti gbàgbé mi.
0: Olúwa ti gbàgbé mi.
1: Obìnrin a lè gbàgbé ọmọ ọmú rẹ̀
0: bí. Sóbìnrin lè gbàgbé ọmọ ọmú rẹ̀ bí.
1: Tí yóò fi ṣe ìyọnu sí ọmọ inú rẹ̀.
0: Ìwọ ló ní mẹ́sẹ̀jì yìí sà.
1: Lóòótọ́ wọn lè gbàgbé.
0: Lóòótọ́ àwọn obìnrin lè gbàgbé.
1: Ṣùgbọ́n èmi kì yóò gbàgbé rẹ.
0: Ọlọ́run sọ fún ọ pé kí ọ sọ fún mi pé kí n sọ fún ọ pé òun kì yóò ṣe kíni. Kì yóò gbàgbé rẹ. Ó ṣeé ṣe. Kóbìnrin gbàgbé kóhun tí ìfọmọ rẹ lọ́yàn. Ṣùgbọ́n Ọlọ́run yìí. Ọlọ́run yìí. Ọba ó ṣeé ṣe. Ọlọ́run Olúwa rẹ̀ mí lẹ́kún. Ọlọ́run ò ní gbàgbé rẹ. Ẹnìkan Ọlọ́run ti gbàgbé òun. Ẹnìkan ní ṣé bóun ṣe máa bá lọ ni. A Olúwa rẹ̀ kí n sọ pé báyìí kọ́ ni ó máa rí lọ. Àwọn ìṣòro tá a bí ọmọ àti tá a dámọ́ lórúkọ Jésù ni mo fọwọ́ sàyà pé báyìí kọ́ ni ó máa rí lọ. Ìwọ gbàgbọ́ nínú Ọlọ́run tí mo ròyìn. Gbàgbọ́ nínú Ọlọ́run Ísíráélì yóò ṣe tiẹ̀. Obìnrin lè gbàgbé ọmọ ọmú rẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run yìí Jehovah Jireh, Jehovah Nissi, Exadai. Olémi ni Olúwa. Olé Jehovah lorúkọ mi. Olémi kí yóò gbàgbé yín. Olúwa ò ní gbàgbé rẹ̀. Yóò mú ìlàkọjá rẹ kúrò. Yóò mú wàhálà rẹ kúrò. Yóò mú ìdààmú rẹ kúrò. Yóò rẹ̀ ọ lẹ́kún. Yóò tún ayé rẹ ṣe àìsàn yẹn máa lọ. Àjàgà yẹn máa já. Ọ ìròyìn ayọ̀ lórí ọmọ rẹ. Gbogbo ènìyàn ó bá ọ dúpẹ́. Gbogbo ènìyàn ó bá ọ yọ̀. Orin ayọ̀, orin ògo, orin ẹni ìdùnnú ni ó padà gba ẹnu rẹ kan. Orin ìdùnnú ni ó gba ẹnu rẹ kan. Gbogbo ayé ni ó bá ọ gbégbá ọpẹ. Gbogbo ayé ni ó bá ọkọrin ọpẹ. Olúwa lóhùn ọgbàgbé rẹ sà. Wọ́n ti disappoint ẹ. Gbọ́ ọ̀nà àbáyọdé. Àǹtí yìí, ẹni tó fẹ́ fi ọlọ́ni kò sọ́nà àbáyọ mọ́. Ọwọ́ amúkọ wá wà depressed. No, God will give you best. Olúwa ọgbàgbé ẹ. Bẹ́ẹ̀ ni, àwọn ìkan ló promise ẹ tí wọ́n ò mú sẹ́mọ́. Promise and faith sásásá ni. Olúwa lóhùn ọgbàgbé ẹ. Olúwa lóhùn ó tún ayé rẹ ṣe. Àwọn kan gbọ́ mi nínú ilé. Nígbà tí rere bá ń bọ̀ ni àwọn àlá burúkú máa ń wá. Ọ bẹ̀rẹ̀ sí la àwọn àlá tí ò yẹ kó lá. Olórí rà rẹ́pọ̀ wà ní òrojú orun. Ìfàsẹ́yìn ni. Onípo orí ẹ̀gbin tó yí ọká. Ìfàsẹ́yìn ni. Iṣẹ́ òkòkò ni. Ṣùgbọ́n tó o bá gbàdúrà tó o bá képọ̀ Ọlọ́run. Olúwa yóò ba iṣẹ́ òkòkò yẹn jẹ́. Ẹlòmíì iṣẹ́ tó bá yẹ kọ́ máa ṣe lójú ayé kọ́ máa rérè. Wọn ò ní jẹ́ rérè lójú ayé. Ẹ̀yin ojú ọlọ sùn. Lójú àlá rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí máa ta. Yóò máa tajà. Setback ni. Iṣẹ́ ọ̀tá ni. Ìyẹn lolúwa ní kájọ gbàdúrà lé lórí pé òun fẹ́ bẹ̀rẹ̀ ọ̀túnú ayé rẹ. Olóhùn ọ̀gbàgbé rẹ. Òun ó sànú fún ọ. Òun ó tún ayé rẹ ṣe.
1: Kíyèsí.
0: Kíyèsí.
1: Èmi ti kọ́ sí àtẹlẹwọ́ mi.
0: Olúwa lòun ti kọ́ sí àtẹlẹwọ́ òun.
1: Àwọn odi rẹ ń bẹ níwájú mi nígbà gbogbo. Àwọn ọmọ rẹ yára. Àwọn olùpamọ́ rẹ àti àwọn tí ó fi ọ́ yóò ti ọ̀rọ̀ rẹ jáde. Gbé ojú rẹ sókè.
0: Gbé ojú rẹ sókè.
1: Yí káàkiri. Sì kíyèsí. Gbogbo àwọn wọ̀nyí ṣara wọn jọ.
0: Gbogbo àwọn yìí wọ́n ṣara wọn jọ.
1: Ó sì wá sọ́dọ̀ rẹ.
0: Kí ló mú wọn ṣara wọn jọ nígbà tí ayé rẹ bá yí padà? Wọ́n ní ẹsẹ̀ gírígírí ní àjọ fẹ́. Nígbà tí yorùbá ní sòrò àwọn èèyàn sà. Mà tí ọ̀rọ̀ bá dé tí ọlá bá dé. Ó ní ọ̀rẹ́ tó pọ̀. Bíbélì pé gbogbo àwọn èèyàn wọ̀nyí sarajọ. Àwọn èèyàn padà celebrate ògo rẹ̀. Ṣé wọ ìránṣẹ́ ọlọ́kan gbọ́ mi nulé. Ó wá wò pé àbọ́lọ́hun ò pè òun ni. Bó ni nǹkan ṣe rí báyìí. Òun sì gbóhùn dáadáa o. Gbọ́ ohun tó gbọ́ ohun òtítọ́ ni. Má yà kó níwájú Ọlọ́run o. Má ṣe tí wọn kì í ṣe o. Dúró àkókò ìṣẹ́lógún rẹ fẹ́rẹ̀ dé. Iṣẹ́ ìránṣẹ́ rẹ padà dìde. Àǹtí kan gbọ́ mi nínú ilé. Ó ní pé òun fẹ́ para òun. Má para rẹ o. Ayọ̀ rẹ ti súnmọ́ etí lé o. Ọkàn lé ní òkú ní bá wọn rin àrìnú láàrin ogun. Ẹ̀mí rẹ òkú ní sọnù sáàrin ogun. Ọkàn lé ní òkú ní bá wọn rin àrìnú láàrin ogun. Ẹ̀mí rẹ òkú ní sọnù sáàrin ogun. Níṣe ni o ṣe gírí má sọ̀rẹ́ tinú. Yàrá mọ̀kànlé bí a bá dé parí ogun nílé lónìí. Ogun tó lè yẹn yọ padà dẹ̀. Adúà ní ọgbà má sọ ìrètí rẹ nù. Olúwa lóhùn òun rántí rẹ. Òun ó nu ọlómijé nù. Òun ó so ẹ̀gàn rẹ dògo. Òun ó sẹkún rẹ dẹ̀rín. Òun ó so ìbànújẹ́ rẹ dayọ̀. Gbàgbọ́ àjọ képọ̀ lọ́la lẹ́yìn. Máa fi wákàtí kan lẹ̀. Àwọn máa pè mí wọlé. Màá máa gbàdúrà fún ọ. Ìyanu ó sì máa ṣẹlẹ̀. Yes.
1: Olúwa wípé.
0: Olúwa wípé.
1: Bí mo ti wà.
0: Bí mo ti wà.
1: Ìwọ ó fi gbogbo wọn bo ara rẹ.
0: Yes.
1: Bí ohun ọ̀ṣọ́.
0: Yes.
1: Nítòótọ́. Ìwọ ó sì hàn ọmọ ara.
0: Yes.
1: Bí ìyàwó.
0: Yes.
1: Nítorí. Ibi òfo rẹ.
0: Ibi òfo rẹ.
1: Àti ibi ahoro rẹ wọn ni.
0: Àti ibi ahoro rẹ wọn ni.
1: Àti ilẹ̀ ìparun rẹ.
0: Àti ilẹ̀ ìparun rẹ náà ni.
1: Yóò tilẹ̀ há jù nísinsìnyí.
0: Bẹ́ẹ̀ni. Yes.
1: Àwọn tí ó gbé ọmì yóò sì jìnà rere.
0: Praise the living Lord.
1: Yes,
0: ẹ wo ọ̀nà tọ́lọ́ ń gbà fẹ́ ṣẹ́gun fún ọ. Ẹ wo ọ̀nà tọ́lọ́ ń fẹ́ gbà dá ọ láre. Ẹ wo ọ̀nà tọ́lọ́ ń gbà fẹ́ nu omijé rẹ nù. Ẹ wo ọ̀nà tọ́lọ́ ń fẹ́ gbà rẹ̀ ọ lẹ́kún. Ọlọ́run fòfáyọ̀ ló kí n sọ bẹ́ẹ̀. Ó nígbà tó ń bá dá ọ láre.

0: òkè tí dẹ̀rù bá àwọn òkè kéékèèké.
1: Tún gbé bó ṣe máa ń ṣe dé o.
0: Nínú ìjọ Light of Salvation Bible Church.
1: Tún wà ní zone A.
0: Lẹ́yìn Capital Hotel.
1: Òṣogbo.
0: Bí ìpàdé wọn ṣe ń lọ rèé o.
1: Agogo méje àbò wúrọ̀.
0: Nìsín ọjọ́ ìsinmi.
1: Bákan náà.
0: Ní gbogbo mẹ́sàn-án àárọ̀ gbogbo ọjọ́ Tuesday.
1: Ní wákàtí ìṣẹ́gun.
0: Àti kánsẹ́lì fún gbogbo ènìyàn.
1: Parí parí gbogbo rẹ̀.
0: Ní gbogbo ọjọ́ Friday.
1: Làwọn máa pàdé Ọlọ́run bàbá bò báyọ̀.
0: Lórí òkè Glorification Monday.
1: Tó gbẹ kóka.
0: Lẹ́yìn School of Science.
1: Nílùú Ìkírun.
0: Ní gbogbo ago mẹ́sàn-án òwúrọ̀.
1: Sí méjìlá ọ̀sán.
0: Pẹ̀lú ikọ̀ Olódùmarè.
1: Prophetess and Evangelist Doctor.
0: Olúwarẹ̀ Mílẹ́kún Ajíbọ́dẹ bàbá bò báyọ̀.
1: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé.
0: Ẹ lè pé bàbá bò báyọ̀.
1: Sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn.
0: 08033930889.
1: Ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí.
0: Ẹ pè é
1: nígbà tó rọrùn.